Nigeria,

0: náà la ń wojú ọlọ́run fáyọ̀ tá ń fojú ọlọ́run fún àánú torí pé ní lọ́jọ́ àánú ọjọ́ kejìlá oṣù kẹjọ 2026 oṣù ogun la wàyè ogun òní fi ẹ̀jẹ̀ wa rẹ̀ lágbára ọlọ́run ọba inshallah bí kudura ti la ń tẹ̀síwájú láàárọ̀ pẹ̀lú àwọn ètò aago mẹ́sàn-án àbọ̀ tìlù ẹ jẹ́ ká lọ pàdé bí sọ́dà balógun lórí ètò gbẹdẹmukẹ extra a wà ní ìkàlẹ̀ dé aago méjìlá àbọ̀ ganiat bello ashiru lórúkọ tèmi pẹ̀lú ẹnì kejì mi láàárọ̀ yìí.
1: bẹ́ẹ̀ni fauzia sàlàkọ́ sọ ní lórúkọ tèmi alájà la liga adúpẹ́ ọbẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ má yí kúrò bẹ́ẹ̀ ti mọ̀ pé iṣẹ́ ìdánú yín òun ni iṣẹ́ tiwa torí ti yín la ṣe wà bí bẹ́ẹ̀ o gania la ṣe wà bí ẹwà kan fìdílé lọ́lọ́kọ̀ òjọ̀kan a máa mú wa tètè ìjọ yín ṣe mẹ́kọ̀ you know lagos you sabi lagos you go yan fiju lagos all right let's go there.

Okay.

0: Hello. Okay, bẹ́ẹ̀ wá ni kí fún yín sìn.
1: Ikọ̀kànlá.
0: All right. Ó dà ìbéèrè kọkànlá yín leléyìí o. Ilé-iṣẹ́ kan wà. Ṣé ń gbọ́? Ilé-iṣẹ́ wo la máa ń fi ẹjọ́ sùn lórí àwọn oògùn tó bá ti expire?
1: Láàárín
0: ẹ máa gbọ́. Ilé-iṣẹ́ wo la máa fi ẹjọ́ sùn lórí àwọn oògùn tó bá ti expire ní ilé ìtajà? Àbí tí owó òfin tá a máa fi owó òfin múlé mú irú ọjà bẹ́ẹ̀ nípínlẹ̀ Èkó? Ilé-iṣẹ́ wo ni kí lorúkọ gé wá ilé-iṣẹ́ náà?
1: NNDA. Àbí àwọn NAFDAC la máa fẹjọ́ sùn.
0: Èwo NAFDAC. Ṣé ẹ̀ pé NAFDAC yẹn kò ń ṣe Lagos State nìkan? Nàìjíríà ni.
1: Ok.
0: Ṣé kí n wá sọ fún yín?

0: láti lè ṣe Bond FM 92.9 gẹ́gẹ́ ni aago mẹ́wàá lù ẹ káàárọ̀ ìròyìn yálẹ̀ ta ló ń dé sí ẹtì gbọ̀nyìn láti lè ṣe Bond FM 92.9 ká rédíò nàìjíríà tó wà ní onígbòǹgbò nílùú ìkẹjà ganiyat bello ashiru lóníròyìn yìí àwọn ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ rédíò ìjọba àpapọ̀ yẹn federal radio corporation ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti bu ọlá fún ọ̀kan lára òṣìṣẹ́ wa yẹgi wa lè ṣe Bond FM Alhaji Abdulwahab Akosile bí wọ́n ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ lónìí òde tí wọ́n ti pé ẹni ọgọ́ta ọdún tí wọ́n sì ti lo ọdún 25 lẹ́nu iṣẹ́ ọba Alhaji Akosile ni wọ́n fẹ̀yìntì lẹ́nu tí ń ṣe ọjọ́ 12 oṣù kẹjọ ọdún 2026 níléeṣẹ́ FRCN àwọn ìgbìmọ̀ ìṣàkóso iléeṣẹ́ ọ̀hún wá kí bàbá náà kú oríire pàápàá jùlọ ipa takuntakun tí wọ́n kó lórí àti gbé iléeṣẹ́ yìí lárugẹ Alhaji Akosile ni wọ́n ti kópa pàtàkì tí wọ́n sì hùwà dáadáa lásìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ ọba ìlú Èkó ọba Oríléwánú Akíọlù tí àwọn olóyè onífìlà funfun tí wọ́n wá ṣojú fún wọn gbàdúrà sí Ọlọ́run ọba kó fún Alhaji Akosile ní ètò ìlera tó péye lásìkò tí wọ́n fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ọ̀hún ọba Akíọlù wáyé látìgbà tí Akosile ti wà ní ẹnu iṣẹ́ tí wọ́n ti gba pété gíga iléeṣẹ́ Bond FM ni wọ́n ti ń ṣe àwọn ètò tí ó yà kẹ pẹ̀lú kíkó ọmọ olùbọ̀pọ̀ láti pé gbogbo àwọn òṣìṣẹ́ wọ́n ṣiṣẹ́ tó fakọyọ tí wọ́n sì máa ń gbọ́ ti àwọn òṣìṣẹ́ pẹ̀lú sísun wọ́n pọ̀ lọ́nà tí ó dá bákan náà ní gíwa iléeṣẹ́ Bond FM Alhaji Abdulwahab Akosile wọ́n dúpẹ́ lọ́wọ́ ọba ìlú Èkó ọba Oríléwánú Akíọlù lórí gbogbo àwọn ètò tí wọ́n ṣe fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe jẹ́ ọba tí wọ́n máa ń sọ òótọ́ tí wọ́n sì ń kópa pàtàkì nínú ìgbésí ayé àwọn ọmọ ẹ̀dá ọjọ́ ẹ̀kọ́ di mímọ̀ pé ọba ìlú Èkó ló yẹ pé wọn kì í retí nǹkankan àbí owó kọ́bẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni kí wọ́n tó ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n nílò ìrànlọ́wọ́ tí ó sì yẹ kíyàn máa tọpa wọn láti máa ṣe dáadáa nínú ọ̀rọ̀ olùdarí àgbà fún iléeṣẹ́ rédíò nàìjíríà ní ìpínlẹ̀ èkó ìyàmọ̀ babirin wúrà ọlá adẹnìkẹ adégòkè wọn kí ọba akíọlù kú àtìlẹyìn tí wọn ṣe fún iléeṣẹ bond fm tí wọn sì gbàdúrà sí ọlọrun ọba tí ó túbọ fún wọn ní ẹmí gígùn àti àlàáfíà ara pẹlú ètò tí wọn ṣe lẹka ètò ìṣèlú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà akọ̀wé wa taoreed abdullahi jábọ̀ pé ètò ayẹyẹ fún Alhaji Wahab Akosile ni wọ́n tún ṣe nínú ọgbà bond fm tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ sì sọ̀rọ̀ tó dáa nípa bàbá náà bí wọ́n ṣe ń tukọ̀ iléeṣẹ́ rédíò nàìjíríà wọ́n lẹ́ni tó bá máa dàgbà kò gbọ́dọ̀ gbọ̀pá sọnù lọ́wọ́ àrúgbó àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì lábẹ́ ìjọba ìpínlẹ̀ èkó ni wọ́n sọ di mímọ̀ pé àwọn ti ṣetán láti ṣètò ìfẹ̀hónúhàn lọ́jọ́ 29 oṣù kẹjọ ọdún tá a wà yìí tí ìjọba ìpínlẹ̀ èkó tí wọ́n bá kùnà lórí àti mú àdéhùn wọn ṣe lórí èyí tí wọ́n ṣe fún àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà lábẹ́ àjọ lagos state council of nigeria union of pensioners contributory pension scheme ni wọ́n sọ di mímọ̀ pé bí àwọn òṣèré owó àwọn gbà tí àwọn sì ń lálàsí láti rí owó náà gbà ó jẹ́ nǹkan tó ń kọ àwọn lóminú wọn nu lẹ́tà tí alága àwọn ọ̀gbẹ́ni michael omisonde ètò ọkọ̀ sí gómìnà sanwóolu àwọn òṣìṣẹ́ ọ̀hún jẹ́ kó di mímọ̀ pé àwọn lẹ́tà làwọn ti kọ pẹ̀lú ṣíṣàlékún àwọn owó àjẹmọ́nú ètò ẹ̀pẹ́ ìjọba àpapọ̀ ti buwọ́ lù fún àwọn òṣìṣẹ́ ṣùgbọ́n tí àwọn ò rí owó náà wọn ni lẹ́tà àwọn tí àwọn kọ sí ilé ìjọba tí gómìnà ní aláùsá làwọn ti kọ láti ọjọ́ 22 oṣù karùn-ún 2025 tí àwọn aṣojú àwọn sì mú lẹ́tà náà débẹ̀ bákan náà ni àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì náà wọ́n wá jẹ́ kó di mímọ̀ pé igbákejì gómìnà ìyá ọba fẹmi hamzat dá sí ọ̀rọ̀ náà nígbà tí olùdarí àgbà fún àjọ lagos state pension commission ọ̀gbẹ́ni babalọla obìlànà sì tẹ́wọ́ gba lẹ́tà ọ̀hún ní ọwọ́ àwọn ṣùgbọ́n àlọ làwọn rí látìgbà náà àwọn ò rí àbọ̀ ìròyìn yálẹ̀ ta tààrọ̀ èkó ní ju báyìí lọ aago 12 ọ̀sán ni kí a tún pàdé fún àkójọpọ̀ ìròyìn frank ọlọ́run ní ṣọlá lólóòtú ganiyat bello ashiru lórúkọ tèmi ẹ ṣe tẹ̀tẹ̀tì sí wa ire o
1: ejimare lojiri ewa fakukọ o
2: ejimare lojiri

0: dede ati polowo o se royin bande fm awa maloba
1: fm 92.9

0: Hello, Eko Kale Esekude De Asiko Yi. Eka Bo Sori Eto Yi. Eto Wa Eto Tumu Ilira Mo Nigeria Ni Okukudu. Eye Meji Ejasha Eto Napak Ati Ilira Renoni. Eto Toja Wipe Ida Bobo Ti Mulo Shaju Ati Wipe Ilira Ti Umuni Awamuni Okukudu. Lucifer, Benny, to Fijabupe, Losse, Amamo, Amon, Kuku, Itosono, T. Eli, Bekeli, Amamba, you for Silver, you know, T. Yofi, Yuki, Elisha, Asha, you, Ilera Pupe, Fu, Eni, Edi, Atia, Ujoni, Papa, Losse, Tokoja, Ashe, Agbeya, Wububu, Akitino, Ajo, Napta, Eitoshe, Luri, Ayaye, Ose, I, Formolomo, Agbaye, Ti, Odun, 2026. Benny, Amo Oro Ishiri, Eti Ogawa Pata, Ajo Napta, Ojogbon Mojisola Adeyeye. Ti Amuwa Fun Amo Iya, Ebi, Amo Ileise, Ati Gbogbogbo. Gbogbo Wa Gege Bi Ara Awujo, Ti O Ni Ipa Kan Tabi Ekeji, Lati Se Atileyin Eto Ifomolomu.
1: Mothers, it is important to breastfeed your child for the first 6 months of life.
2: O se pataki ke ma fun omo ikoko yin ni omi omu nikan fun osu mefa koko. Nigba ti e ba nse yi, e fi ipile to da le fun ojo ola omo na.
0: Bi e ti se gbo oro ti oga agba pata Ajo Napta ti won mu wa fun wa ki se nipa ituni leti nikan rara. O je gege bi ipe ise ya be ni. Ise ya lati se kini? Ise ya lati fi idi awon eto atileyin ti o mu ifomo lomu rorun. Fun gbogbo iya koko yala o wa ni le ni o yala o wa ni ibise ni o tabi ninu awujo papa won ni wa nko iwaju iwaju ohun ni opa ibi tin re si awon mu ijiro yi amu se siwaju kini anfani ka ma fun omo lomu fun iya koko ati koko fun ara re ipa wo gan ni o ye ki awon ile iwosan wa tabi awon ile ise ilera wa ma ko ninu ati ma fi amoran lori ifomo lomu sinu eto itoju alaboyun ati itoju iya koko leyin ibimo nje ifomo lomu ta nwi nje o le di isele aisokun lojo waju bi kiti eni ohun to fa ti o fi se pataki ki a ma se amojuto to peye fun eto ipolongo awon onje koko miran ti ki se omi omu to lati le ba wa fi idahun si awon ibere pataki wonyi tayo tayo tidunu tidunu ni a fin ki ojogbon alejo wa pataki ti won je Dr. John Ekwani, consultant gynecologist ni won pelu ile iwosan Federal Medical Center ni Jabi ni ilu Abuja lohun doctor e ka bo pada si ori eto yi a dupe pe a pe yin pada e si je wa ni ho.
3: Thank you so much.
4: E se
0: e wa ba wa mo suru die ki a n pada bo wa sodo yin ti waju si eyin yan wa lori eto toni se bi Yoruba ba won ni enu olobi nko ohun lati n gbo po ohun e o gbo lati enu awon iya akoko ti won fomo lomo funra won ko ti e ti won ta sibe ai ba won sibe lai ba won da si baba akoko kan gan awon na kun wa tun fi oro ti won to wa leti oriri won bi eto ifomo lomo nikan fun osu mefa akoko leyin ti aba bimo na bo se n lo gbogbo iriri won ni kun a fi tun wa leti emi ni ti ni toto seri eto tite ni o se kini oke popo imoran wa nibe iyanju wa nibe awon koko itosona ati awon eko opolopo eko ohun lo wa ninu eto toni nitori na nko e ma gbe kuro nbe o emi ni omo yin ore yin ninu ilera olorun seun odukoya omo banta omo alake omo merindinlogun omo barin ile ni titi omo ba niyan ro to e ka bo pada eto yin eto wa eto to mu ilera omo nigeria ni okukudu eto Napta ati ilera re ohun ni e se nteti gbo waye asiko ti to baye lati darapo mo oniroyin wa fun iroyin lori ise ati ise Ajo Napta kakiri orile ede wa oniroyin wa na eyan meji Jasha Ubaida Adeola Ismail se alafia ni Ubaida
5: e se mo dupe alafia ni mo wa se alafia ni abayin lose
0: oya o ati gbaradi fun aniroyin toni o
5: dede wo yi o iroyin lati Ajo Napta ni e mo se ti gbo yin lose Ubaida Ismail loruko mi e ma ba mi ka lo Ajo Napta ti kede ikilo fun awon eyan wa nipa awari ogun asthma kan ti won fura si pe o je ayede ti oruko re je Umicort ìwọ̀n 0.5 milligrams per milliliter inhalation suspension. Àjọ NAFDAC ṣe ìkìlọ̀ yìí ní ọjọ́ Ẹtì lẹ́yìn ìjábọ̀ tí ilé-iṣẹ́ oògùn AstraZeneca ṣe nígbà tí wọ́n ṣe àyẹ̀wò àwọn oògùn tó wà ní ọjà. Gẹ́gẹ́ bí àjọ NAFDAC ṣe sọ, oògùn náà jọ Pulmicort tí a túmọ̀ sí Budesonide Nebulizing Suspension. Oògùn Pulmicort yìí jẹ́ oògùn tí ó ti ní ìfọwọ́sí àjọ NAFDAC tí a máa ń lò láti dènà àwọn àìsàn mímí. Àjọ NAFDAC kìlọ̀ pé oògùn tí wọ́n fura sí pé ó jẹ́ ayédèrú yìí lè ní àwọn ohun èlò aṣaralóore tí ò tó. Ó tún lè ní àwọn nǹkan tó lè ṣara ní jàm̀bá tàbí kó má ní ohun èlò tó ń ṣiṣẹ́ nínú rẹ̀ rárá. Èyí lè jẹ́ kí oògùn náà má ṣiṣẹ́ dáadáa kí àìsàn náà sì burú sí, pàápàá jùlọ àwọn àìsàn tó ní ṣe pẹ̀lú mímí. Oògùn náà ní nọ́mbà àbájáde batch number 2577-0416E tí wọ́n ṣe ní oṣù kẹfà ọdún 2025. Tí ọjọ́ ìwúlò rẹ̀ máa parí ní oṣù karùn-ún ọdún 2027. Wọ́n rí oògùn náà ní apá ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sì tọpa rẹ̀ dé ilé-iṣẹ́ olóògùn náà ní number 15 Chison, Awada, Obosi North ní ìpínlẹ̀ Anambra. Ilé-iṣẹ́ tó ṣe tó wà lára oògùn náà ni Legacy Remedies Pvt Limited tó wà ní Himachal Pradesh nílùú India. Àjọ NAFDAC sọ pé ìwádìí ti bẹ̀rẹ̀. Wọ́n sì ti pàṣẹ kí wọ́n máa ṣàyẹ̀wò àwọn oògùn káàkiri orílẹ̀-èdè kí wọ́n sì kó àwọn oògùn tí wọ́n fura sí pé ó jẹ́ ayédèrú kúrò nínú ọjà. Wọ́n tún gba àwọn èèyàn wa nímọ̀ràn pé kí wọ́n máa ṣàyẹ̀wò orúkọ, àlẹ̀mọ́, páálí ara oògùn dáadáa kí wọ́n tó rà. Tí ẹnikẹ́ni bá sì rí oògùn tí wọ́n fura sí pé ó jẹ́ ayédèrú tàbí tí oògùn bá fa ìpalára kankan, kí wọ́n sì tètè fẹ̀sùn kàn sí àjọ NAFDAC nípasẹ̀ àwọn ọ̀nà tí àjọ náà ti ṣe láti ta wọn lólobó. Èyí ni ìròyìn tí mo mú àsẹ́tì gbọ́yìn lọ́sẹ̀. Wọ́n tún máa kàn sí lọ́sẹ̀ tí ń bọ̀. Ubaida Ismail lorúkọ mi. Ó dìgbà.
3: Ó ṣeun púpọ̀ Ubaida. Ìwọ lò kí n jẹ́ ká gbẹ̀yìn lórí gbogbo ohun tó yẹ ká mọ̀ nípa akitiyan àjọ NAFDAC àti bó ṣe ń lọ. A máa rí ẹ báwo. So, kí ni àkọlé ọ̀sẹ̀ ìfọmọlọ́mú ti ọdún yìí? Òun náà ni ìfọmọlọ́mú fún àǹfààní ọlọ́jọ́ pípẹ́. Ohun tó bá ń ṣiṣẹ́ dáradára ká túbọ̀ fìdí ẹ̀ múlẹ̀. Ìmọ̀ràn tó bẹ̀ wà lẹ́yìn àkọlé yìí wẹ́rẹ́ ni ẹ kò le rárá. Òun náà sì ni wípé ojúṣe gbogbo wa ni o. Bẹ́ẹ̀ni, láti ipò ìlóyún títí lọ sí ipò ìbímọ àti ju ìgbà yìí gan lọ, àwọn ìyá àkókò nílò àtìlẹyìn láti ọ̀dọ̀ ẹbí, láti ọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìlera, láti ọ̀dọ̀ àwọn agbanisíṣẹ́, láti àwùjọ àti lọ́dọ̀ ìjọba gan pàápàá. Bẹ́ẹ̀ni o, bó ṣe rí gẹlẹ nìyẹn. Àmọ́ wàyí, ẹ wá jẹ́ ká mú àpẹẹrẹ láti ibi eré ìdárayá wa. Nítorí wípé ní gbogbogbà, àwọn òṣèré wa wọ́n ti máa ń gbaradì. Ẹja tẹ́tí gbọ́.

0: ṣe nǹkan tó lè ṣe ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ àwa tá ń bá àwọn ìyá àkókò wọ̀nyí délé gan la ní nǹkan púpọ̀ láti ṣe jù.
1: Oríṣiríṣi òun la gbọ́ láti ẹnu àwọn èèyàn wa níbẹ̀ yẹn àmọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wa ń ṣàlàyé wípé àtìlẹyìn ní ibi iṣẹ́ apá kan nínú ojútùú sí ọ̀rọ̀ tá à ń wí yìí nìkan ló jẹ́ o. Wọ́n ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá àkókò pàápàá jùlọ àwọn tó jẹ́ wípé iṣẹ́ aládàáni ni wọ́n ṣe tàbí wọn ò sí ní iṣẹ́ oṣù àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ìgbèríko tàbí oríṣi ìṣòro mìíràn wípé irú àwọn báyìí wọ́n tún nílò àtìlẹyìn tó tún ju eléyìí tá à ń wí lọ nítorí wípé a ò fẹ́ kí a fi ìyá àkókò kankan tàbí ìkókó kan lẹ̀ sẹ́yìn nínú ọ̀rọ̀ ìfọmọlọ́mú bẹ́ẹ̀ sì ni ètò ìfọmọlọ́mú ó máa ń gbégbá orókè nígbà tó bá jẹ́ wípé gbogbo wa ni a fọwọ́sowọ́pọ̀ láti rí wípé ojúṣe gbogbo wa ni nítorí wípé àgbájọ wọn kọ́ òun ni a fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí àti ẹbí àti àwọn agbanisíṣẹ́ àti òṣìṣẹ́ ìlera àti àwùjọ wa àti àwọn ìjọba wa pàápàá gbogbo wa la ní ojúṣe nínú ọ̀rọ̀ yìí kásì wá sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà lórí àtìlẹyìn tá à ń wí yìí ó ní láti jẹ́ àtìlẹyìn tó tọ́ àtìlẹyìn tí ó múnádóko ohun gangan ni àwọn obìnrin wa àwọn ìyá àkókò wa òun ni wọ́n nílò tó wàyí bíṣọ̀ pẹ́ ni ẹnìkan yìí pẹ́ṣẹ́ àsìkò ti tó báyìí láti darapọ̀ mọ́ àlejò wa pàtàkì Dr. John Ekwani tí wọ́n jẹ́ consultant gynecologist ní Federal Medical Center Jabi Abuja lọ́hùn-ún. Dókítà ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa kí ni àwọn àǹfààní ìlera tí ìfọmọlọ́mú tó ní fún ìkókó àti ìyá àkókó?
2: It contains all the basic elements.
3: Àwọn àǹfààní tí wàrà ọmú ó fún ọmọ ó pọ̀ gan-an ni o. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ tẹ́lẹ̀, wàrà ọmú ní gbogbo àwọn èròjà àti oúnjẹ pàtàkì tí ọmọ nílò fún ìlera tó péye ní oṣù mẹ́fà àkọ́kọ́ ìgbésí ayé ọmọ náà. Ó ní omi, ó ní carbohydrate, ó ní ọ̀rá, protein, vitamins àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí èyí, ó jẹ́ kí ọmọ dàgbà dáadáa ní ìwọ̀ntúnwọ̀nsì àti pẹ̀lú ìlera tó péye. Ó tún fún ara ọmọ ní agbára láti dáàbò bo ara rẹ̀ lọ́wọ́ àwọn àrùn. Ó sì ṣe ìrànlọ́wọ́ fún ọpọlọ àti àwọn ẹ̀ka iṣan ara mìíràn láti dàgbà dáadáa. Ìwádìí ti fi hàn pé àwọn ọmọ tó ń mu wàrà ọmú dáadáa wọ́n máa ní ìdàgbàsókè tó dára ju àwọn ọmọ tí oúnjẹ àtọwọ́dá fún ọmọ lọ. Nítorí pé irú oúnjẹ yẹn kò ní gbogbo èròjà tí ọmọ nílò ní iye tó yẹ bí wàrà ọmú ṣe ní. Nítorí náà àwọn ọmọ tó ń mu wàrà ọmú máa ní ìdàgbàsókè tó dára nípa ọpọlọ ìmọ̀lára àti ọgbọ́n inú títí kan nígbà tí wọ́n bá rí lọ sí ilé ẹ̀kọ́. Omi ọyàn tó ń ṣèrànlọ́wọ́ láti dáàbò bo ìfun àti kíndìnrín àwọn ọmọ díẹ̀ lára àwọn oúnjẹ àtọwọ́dá fún ọmọ lè ní àwọn èròjà tí kò bá ìfun àti kíndìnrín ọmọ mu dáadáa.
1: Tó ẹ ṣeun, yàtọ̀ sí àwọn àǹfààní fún àgọ́ ara èyí tí a lè fojú rí, kí ni àwọn àǹfààní ìfọmọlọ́mú fún ọ̀rọ̀ inú ọkàn tàbí iṣẹ́ ọkàn?
3: Fífún ọmọ lọ́mú ó ní ọ̀pọ̀ àǹfààní fún ìyá. Nígbà tí ìyá bá ń fún ọmọ ní ọmú, ara rẹ̀ yóò máa pèsè àwọn èròjà aṣaralóokun kan tí a mọ̀ sí hormone tí a ń pè ní oxytocin yóò máa jáde lára rẹ̀. Ó sì ràn lọ́wọ́ láti ní ìmọ̀lára tó dára. Òmú wọ̀nyí tún jẹ́ kí ilé ọmọ tó ti tóbi nígbà oyún lè máa dínkù kí ó sì padà sí ipò tí ó wà kí ìyá tó lóyún. Èyí tún dín ewu ẹ̀jẹ̀ púpọ̀ lẹ́yìn ìbímọ kù, èyí tó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí ó ń fa ikú àwọn ìyá. Mímu ọmú tún ran ìyá lọ́wọ́ láti dín ewu àpọ̀jù ọ̀rá àtàwọn ìṣòro mìíràn tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìbímọ kù. Ní oṣù mẹ́fà àkọ́kọ́ lẹ́yìn ìbímọ, fífún ọmọ lọ́mú lè jẹ́ ìfètò sí ọmọ bíbí. Láàárín àkókò náà tí a bá fún ọmọ ní ọmú dáadáa, nǹkan oṣù rẹ̀ lè má ti padà wá. Èyí sì lè dín àǹfààní oyún kù. Àmọ́ ó ṣe pàtàkì o kí ìyá bá òṣìṣẹ́ ìlera sọ̀rọ̀ nípa ètò ìfètòsọ́mọ bíbí tí ó yẹ fún. Mímu ọmú tún lè mú kí ìyá àti ọmọ ní ìbáṣepọ̀ tó lágbára. Ó sì lè ran ìyá lọ́wọ́ nípa ìlera ọpọlọ. Àwọn ìwádìí sì fi hàn pé àwọn obìnrin tó ń fún ọmọ lọ́mú lè ní àǹfààní kíkojú àrùn jẹjẹrẹ ọmú, jẹjẹrẹ ojú ara obìnrin, àrùn ọkàn àti àrùn ẹ̀jẹ̀ ríru.
1: Dr. wa Dr. John Ekwani, a dúpẹ́ dúpẹ́ dúpẹ́. A dúpẹ́ púpọ̀ fún ìmọ̀ tí ẹ fi kún ìmọ̀ fún wa. lóni agbàdúrà wípé iṣẹ́ yín yóò máa gbèrú yóò sì máa tẹ̀síwájú o.
2: Thank you so much.
3: Ẹ ṣe.
1: Ẹyin yọwa ṣé mo fi tó yín létí níbẹ̀rẹ̀ tó wípé ẹnu olóbìnrin ti ń gbọ́ pọ̀ ọ̀hún gbogbo ohun tí a ti gbọ́ yìí báwo ni ó ṣe ń jẹyọ ní òjò ayé gangan ní ilé ni o níbi iṣẹ́ ni o àti káàkiri àwùjọ wa. Ìyá àkókò kan ni a bá sọ̀rọ̀ òṣìṣẹ́ ìjọba ni wọ́n bẹ́ẹ̀ sì ni ìyá àkókò tó ń fún ọmọ lọ́mú ni wọ́n. Ẹ ìyá wa ẹ̀lẹ́ ẹ kú ìtọ́jú ìkókò wa o. Ẹ jọ kí ni ó wù yín kí ilé iṣẹ́ yín ṣe láti ràn yín lọ́wọ́ kí ẹ lè fún ọmọ yín lọ́mú bó ti tọ́ àti bó ti yẹ.
4: They should be longer maternity leaves.
5: Ó yẹ kí àsìkò ìsinmi lẹ́yìn ìbímọ gùn sí kí wọ́n sì máa sanwó oṣù fún àwọn ìyá tó wà lórí ìsinmi náà nítorí pé àwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan wà tí wọn kì í sanwó oṣù fún àwọn ìyá tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ tí ó sì yẹ kó jẹ́ bẹ́ẹ̀ torí wọn mọ̀ pé àsìkò ìfọmọlọ́mú gan ni àwọn ìyá máa nílò owó jù. Mo tún rò pé ó yẹ kí àwọn iléeṣẹ́ pèsè yàrá kékeré kan tí àwọn ìyá ìkókó tí ó lè máa fi fún ọmọ wọn lọ́mú. Ìyá lè máa tijú wípé àwọn èèyàn ń ran òun níbi iṣẹ́ nítorí náà ó lè ṣòro fún láti máa fún ọmọ rẹ̀ lọ́mú níbi tí àwọn èèyàn bá wà.
1: Tóò ó tán lẹ́nu ó kù ní kù ètò tòyí ní àìní a ó fi ìkàlẹ̀ sí. Àtìdí yóò pin ètò tòní náà nìyẹn. Bẹ́ẹ̀ ni ohun tí a ṣe lórí ètò tòní ni wípé a tẹ̀síwájú pẹ̀lú ìjíròrò wa lórí akitiyan àjọ NAFDAC èyí tí wọ́n fi ṣe ayẹyẹ ọ̀sẹ̀ ìfọmọlọ́mọ àgbáyé ti ọdún 2026. A ṣàlàyé wípé àkọlé ti ọdún yìí ká fọmọlọ́mú fún ìdàgbàsókè àti àǹfààní ọlọ́jọ́ pípẹ́ àti wípé ohun tó bá ti ń ṣiṣẹ́ dáradára òun ni ká túbọ̀ fi ìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀kọ́ tó jẹyọ láti èyí ń kọ́ ó hàn gbangba ó sì mọ́lẹ̀ kedere. Òun náà sì ni wípé nígbà tí mọ̀lẹ́bí tí a bá ń ṣe àtìlẹ́yìn àwọn ìyá àkókò tí wọ́n fún ọmọ lọ́mú ní ọ̀nà wo nípa ríràn wọn lọ́wọ́ láti ṣe oúnjẹ aládùn fún ẹbí àti nípa ríràn wọn lọ́wọ́ láti ṣe ìtọ́jú ìkókó yàtọ̀ sí fífún ọmọ lọ́mú. Ìrọ̀rùn yóò dé bá ìyá àkókó gbogbo èyí yóò sì jẹ́ àtìlẹyìn fún ìyá àkókó láti lè ṣe àṣeyọrí nínú ètò ìfọmọlọ́mú rẹ̀. Bẹ́ẹ̀ni àwọn ìrànlọ́wọ́ pẹ́pẹ̀pẹ́ bíi ká ṣèrànlọ́wọ́ láti ṣe oúnjẹ fún ìdílé ká tọ́jú ọmọ lẹ́yìn tó bá gbọ̀nsẹ̀ ká wẹmọ ká pasẹ̀ fọmọ ká kọrin fọmọ ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ ni èyí yóò jẹ́ fún ìyá ìkókó. Ẹ jẹ́ ká wá gbọ́ o ṣíṣe àtìlẹyìn fún ìyá ìkókó tó ń fún ọmọ lọ́mú èyí túmọ̀ sí wípé à ń ṣe àtìlẹyìn fún ìlera gbogbo ẹbí ni o. Tí ẹ bá wá ní ìbéèrè ẹ lè kàn sí àjọ NAFDAC lórí nọ́mbà 0809076 0605. Láti lè fi ẹ̀sùn kàn lórí àwọn ohun tí ẹ bá fura sí yálà àwọn ohun èlò tó jẹ́ ṣíṣe wọn òkun ojú òṣùwọ̀n tàbí tí wọ́n jẹ́ ayédèrú tàbí tí wọ́n ní ìdáàbòbò kíákíá ẹ kàn sí nọ́mbà 0809076 0605. Bẹ́ẹ̀ sì ni ẹ tún lè kàn sí àjọ NAFDAC lórí ayélujára ní ìkànnì wọn ní www.nafdac.gov.ng fún ìmọ̀ sí. Bẹ́ẹ̀ sì ni ẹ lè tẹ́tí sí àwọn ètò yìí tí a ti ṣe sẹ́yìn ètò NAFDAC àti ìlera rẹ̀ nípa kíkàn sí wa lórí ayélujára ní www.gadoagencymedia.com.ng. ẹ rántí o ẹ máa rí àrídájú kí ẹ tó rà.
6: Mount FM 92.9.

Ṣẹ̀bọ́ndé FM 92.9 níbà jẹ́ ká lọ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ pẹ̀lú kánsẹ́lọ̀ àrẹ̀mọ ayérọmọ ọlọ́gbọ́n ọmọ tí ń yà fọ́kọ̀ bí aago mẹ́wàá àbọ̀ ṣe kọjá ìṣẹ́jú mẹ́rin.

0: gbogbo ọdọ ìwòyí tó lèwẹ nínú odò adágún ọtí ìwà èrí àti ìmẹlẹ tó da gbogbo agbára ìjẹ ọdọ rẹ nù sínú kòtò ẹwu ọdọ ìwòyí tí ó sọ ìbẹrù àgbànù tí ó kúrò nínú ipa ọnà òótọ àti ìwà rere àlẹbámi wo ọdọ ìwòyí tí ó gbàgbé pé ìgbà ò lọ bí òre tí àsìkò sì dúró dé ìgbà àtijọ́ yóò kọjá lọ ìgbà tuntun yóò sì dé ǹjẹ́ bí ìgbà ọ̀tún bá dé irú èso wo ni irúgbìn rẹ yóò gbé yọ ìwọ ọdọ ìwòyí ò bá gbéra nílẹ̀ fún àyípadà rere kí o sọ òkùnkùn ayé di ìmọ́lẹ̀ a mọ ìrètí tí a fi ìmísí rere mọ ni ọ́ ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ akíkanjú oníwà tútù ìwọ ọdọ onírẹ̀lẹ̀ kí o fi ọwọ́ ẹ̀yẹ rẹ méjèèjì kó fi kọ́ iṣẹ́ àti òṣì léèmọ̀ kí o fi gbogbo okun rẹ lé ebi dànù láwùjọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló kúnlé ayé ò bá di àmọ̀ràn rẹ ìwọ ọdọ òní kí o wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí kí ayé lè kó kíkí rẹ kí àwọn ọ̀run gan kọ́ gbé sàdáńkátà rẹ ilẹ̀ bàbá rẹ ń pè ọ́ o ò bá gbéra nílẹ̀ ìwọ ọdọ
1: iṣẹ́
2: yára. Mount FM 92.9

0: ilé iṣẹ́ bond fm 92.9 síwájú láàárọ̀ yìí aago mọ́kànlá ti lù láti lè ṣe wà fauzia ètò wo lọ́pọ́ sókàn báyìí.
1: Ètò àlàáfíà tayọ̀ ni torí pé àlàáfíà ó tayọ̀ tàlàáfíà bá wà a lè sáré lọ sáré tó dùn lọ gba owó rẹpẹtẹ wọn tẹ̀ náà owó kan ti wọlé síbàrí síbọ̀ náà ti gba títẹ̀.
0: Àti lọ́nrà láti
1: àlàáfíà tayọ̀
0: ó nọ̀rà láti tèmi láyọ̀ ló fún wa. Ẹ jẹ́ ara sórí ètò àlàáfíà tayọ̀ pẹ̀lú bàbá wọn lọ́lúwa ògúnnáìkè àgbọ́dúnú.
2: Wáìdù máa fi kẹ́rì lọ́rọ̀.

Oluwa koni fi alaafia koni fi kẹyin loro gbogbo wa lagbara Olorun isan ara wa eje ara wa omi ara wa Oluwa oni fi gbe wade ije ko ojumo e ko ojumo e ko ojumo re to mo wa laaro tuni aku ise lataaro lagbara Olorun Olorun fere si ise gbogbo wa won wa ni ra oxygen fu wa ka to mi ani igba le wa lekun awole koni pedin agboyoyun ile abitibitire awon omo ta gbe da ni won ni yanku o awa ta wa nwa jije mimu lo lona a o ni pade wari waru lona pelu eleyi ona la se kiyin kabo sori eto yin eto wa eto alaafia tayo oluwa ogun laike loruko temi ti mo je olotu eto na bi odun folon so ona ni o je lo je olotu pelu mi ni keji nigbati faosia sunny ti o wa lori ero to nba mi te lai gbagbe ganiyat orinte wa ni ti bond fm 92.9 ni bo la lo ni bo la nre lori eto laaro to ni ka te to ma mu ti a ma soro le lori wa e je ki akoko mu imoran ilera laaro to ni imoran ilera omi mumu o na ni imoran ilera omi mumu dara pupo ni ara nitori pe o ma fun ara ni opolopo okun o si ma fo gbogbo awon idoti ara o ma fo kuro bi eyan ba mu mi daada a ri pe alaafia o nde ba ohun won a ma to daada to se pe gbogbo nkan ti o ba ti segere sara tele gbogbo o na ni omi yo fo kuro lara opolopo awon ise mi o na lo je pe omi se lara pe ki a ma mu mi ni gbogbo igba kódà yí pé ìtọ̀ ń pọ́n púpọ̀ báyìí àbó pọ́n rẹ́sùrẹ́sù ni nígbà tí èèyàn bá ti ń mu mi dáadáa ń gbogbo ìgbà tó bá ti ń tọ̀ náà ló máa ma rí i pé ìtọ̀ yẹn ó ti ń klẹ̀ bí èdè àwọn olóyìnbó bí ó ṣe jẹ́ lórí ìmọ̀ràn ìlera fún ti àárọ̀ tó ní nìyẹn ìmọ̀ràn ìlera omi mímu ẹ jẹ́ kí a máa mu mi ní gbogbo ìgbà olùgbẹ́gbẹ́ wá olùgbẹ́gbẹ́ wá ẹ jẹ́ kí a máa mu mi ní gbogbo

0: Alafia rawa ko ni di fi afia be mi se ma wi ni gbogbo gba oluwa ko si ni fi alafia ko ni fi keyin loro gbogbo wa bi a se so lo nigbati a wole ani pe ibo la nlo ni bo la re lori eto la ro tuni ai so egbon riri ti oloyinbo npe ni Parkinson's disease o na ni a ma soro ni lori ti owo ma gbon ti ese o ma gbon ti gbogbo ara o ma gbon egbon riri o na ni a n pe ni Yoruba bi e se wa mo ni ise wa ni ile ise Bond FM 92.9 pe shortun show si ma ba bi kan je ni wa ati pe gbogbo nkan to ma se yin lanfani o na la ma mu wa ati pe ti wa o na ni ti wa o lati isin a ma mu a ma se ni afibo nigba ta ma mu awon onisegun oyinbo wa out ma mu ti awon tile wa ni olokun ojokan wa loni iwo ti mo ju sodo eja nla lo gbe baba wa dokita ariyo okinode awon na ni won wa ni ori eto ti won je gbajugbada gbaja onisegun ibile dokita ni won won ma salaye fun wa lori eto leni e ka ro sa
1: e ka ro olotu
0: e tun ba mi so oruko yin
1: mo ki o gba eyan wa ni ibi gbogbo te ba tin gba wa ni oko yi oruko mi ni Dr. Ariyo Akinode ti mo je national president Nigerian Union of Medical Herbal Practitioners
0: e seun se mo so fun yin pe iwo wa laaro eja nla lo gbe baba wa ma soro lori aisan egbon riri laaro yi bawo ni kini aisan egbon riri
1: e se egbon riri je aisan kan ti ko dara rara o de ma saba damu yan papa awon ti won ba fi owo fa nitori pe igbagbo awon eyan wa ni pe gbogbo e o wa yo waye nitori e pe afofa lo po ninu e
0: lo po ninu e
1: o je eso to ma mu yan ogbon owo a ma gbon ara elomi a ma gbon ese a ma gbon oni Yoruba n pe ni egbon riri emi o mo nkan ti eya jeji pe ede baba ti mi egbon riri la n pe
0: ki wa ni o fa egbon riri yi ki lo ma n fa
1: ṣe ẹ gbé mo sọ lẹ́ẹ̀kan pé àfọ́fà ló pọ̀ nínú ẹ̀ fún àpẹẹrẹ ọkùnrin tó bá fẹ́ràn wípé lágbègbè tó bá fi fẹ́ bá omi láṣepọ̀ máa tọwọ́ bọ̀ wọ́n lójú ara tó bá ti fẹ́ràn ẹni gbogbo gbà ọwọ́ ẹ̀ máa padà gbogbo yìí náà ni ìyẹn jẹ́ kan ọkùnrin tó bá fẹ́ràn láti máa bá omi láṣepọ̀ lórí ìdúró tó bá ti pẹ́ jù ara ẹ̀ máa padà gbogbo yìí náà ni so ni nkan ti awon baba agba ko n fa aisan egbe riri pupo ju ni e lotito a le so pe ko le si agbara okunkun lati bayan ja fun sugbon ta ba ni ka wo nilana ti gboso kini nkan ti eyan le se eri pe opolopo ohun to n da alamu loni opolopo afofa lo po ju nipa ki eyan ma je ounje ti o ba lara mu eyan to feran ti lile pupo ju ti ko bara mo le pada ni aisan egbon riri
0: se apojo ti lile gan ma ba yan lara mo sha
1: a o le so tori te ba so fe lo mi na a ma so pe baba lagbara kan lati kekere lo tin mu a olohun o de da wa dogba emi gege bi eni kan bi simu jo a se gbo won tomo mi ti ba lo so de nto bi mi la mo lo mi omi lasan
0: lati pade bi e meji to ye ko mi na le
1: omi na ni so bi onikaluku ba se fẹran ara esi ọtí líle ẹ ti ẹ ri pé ní ayé àtijọ ọtí tí àwọn baba ń pè ní ọtí ògógóró ìwé àti ìgbò ni wọn fi ṣe torí lára ògùrọ ni wọn ti yọ àmọ lónìí kẹmíkà ni wọn kó pọ láti máa kóró ẹ sínú ara
0: ogún ọba nìkan ẹṣin baba wa dókítà àríyọ kí ni àmì téèyàn máa rí ní àgọ ara ẹ tó bá ti di pé àìsàn ẹgbọn rere yìí ó fẹ máa wọlé tọrùn
1: àpẹẹrẹ tí àwọn máa rí náà ni wípé àwọn kankan tí èèyàn ń ṣe tí kò bá lára mi tó bá fẹ́ mú èsì ẹ̀ wá fún yẹn á kọ́kọ́ bẹ̀rẹ̀ èèyàn lè dúró ẹ̀kọ́ ẹ̀kan ṣe pí ẹ̀ tó bá yá á tún dúró so èèyàn lè sọ pé ara ń dẹ̀ ń gbọ̀n àbí bá ní wọ́n bá lo nǹkan bá fún á sì bẹ́ẹ̀ ni pé wọ́n dúró tó bá dúpẹ́ àti ẹ̀gbọ́n rere ń bọ̀ nìyẹn tí yóò bá múra ṣùgbọ́n ó ṣe pàtàkì fíyàn láti fẹ́ràn ara ẹ̀ torí ẹni tó máa ń jẹun tí kò bá ara rẹ̀ fẹ́ràn ara ẹni.
0: Tó bá ti wá di pé ọwọ́ ti ń gbọ̀n fún bí ìṣẹ́jú kan, a dúró, kí ni ìgbésẹ̀?
1: Ìgbésẹ̀ ni kó tó àwọn tí ò yeye lọ. Àkọ́kọ́ ná, kí ó lọ ṣe test. Ní ayé tá a wà yìí, wọn kàn ń gbé wa sọ́dọ̀ oníṣègùn. Nǹkan báyìí ń ṣe òun kó ti máa torí nǹkan míì wa máa mọ́lẹ̀ mú symptoms yẹn wá kó má jẹ́ àìsàn yẹn. So a kọ́kọ́ lọ ṣe àyẹ̀wò.
0: Lẹ́yìn tó bá dé ọ̀dọ̀ oyún, àbọ̀dọ̀ àwọn dókítà.
1: A júwe ọ̀dọ̀ àwọn onímọ̀ nípa àyẹ̀wò fún. Tán bá ti wá fún wa ní èsì, a tún ní àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n mọ̀ gbé yẹ̀wò. Ṣé ohun tó ń ṣe nìyẹn? Ṣòkò tó di pé ìtọ́jú wà. Ṣùgbọ́n ìtọ́jú wà fún ẹ̀gbọ́n rírì.
0: Ìtọ́jú
1: wà fún
0: tó dẹ̀ máa lọ.
1: Tó máa lọ, tó máa gbádùn dáadáa.
0: Ìyẹn ní ìlànà
1: ti bílẹ̀, ìlànà ti wà.
0: Kí wá ni èèyàn lè ṣe tí kò fi ní ṣe alábàápàdé àìsàn ìbọ̀dọ̀
1: yìí? Ohun tí èèyàn lè ṣe tí ò fi ní ṣe alábàápàdé àìsàn yẹn náà ni pé kéèyàn ṣọ́ra nípa ọtí líle mímu. Kéèyàn yàgò fún sìgá ní mímu. Ìbálòpọ̀ gbúdọ̀ ní ìwọ̀n. Ọkùnrin bá rò pé bóyá òun fẹ́ tẹ obìnrin lọ́rùn, ó para ẹ̀ díẹ̀díẹ̀ ni nípa ìbálòpọ̀. Mi máa fi ọwọ́ ro ojú ara obìnrin, obìnrin lè máa gbádùn ẹ̀ kò bá mu. Mi máa bá obìnrin láṣepọ̀ ní ìdúró.
0: Kò bá mu ṣe gbogbo àwọn nǹkan yìí kéèyàn yàgò fún
1: bẹ́ẹ̀ni
0: tí
1: kò bá fẹ́ ní ẹ̀gbọ́n
0: rírì yìí. Ẹ ṣeun. Ètò tó ń lọ lọ́wọ́ òun náà ni àlàáfíà Táyọ̀ láti iléeṣẹ́ Bond FM 92.9. Ẹ̀gbọ́n rírì Parkinson disease òun náà ni nǹkan tí à ń gbé yẹ̀wò láàárọ̀ tòní pẹ̀lú àlejò wa dókítà Àríyọ̀ Akíọ̀dé. Wọ́n ti ṣàlàyé ohun tí ẹ̀gbọ́n rírì, wọ́n ti ṣàlàyé ohun tí ó jẹ́ fún wa, wọ́n ti ṣàlàyé ohun tó ṣeé ṣe kí ó fa ẹ̀gbọ́n rírì. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ṣàlàyé, ó lè jẹ́ pé ara náà ló mú wá. Wọ́n ṣàlàyé ẹ̀. Bákan náà ni wọ́n ṣàlàyé àwọn nǹkan tí èèyàn máa rí tó bá ti di pé àìsàn yìí ó ń wọ àgọ́ ara. Bẹ́ẹ̀ láti bèrè lọ́wọ́ wọn pé kí ni èèyàn lè ṣe láti má ṣe àgbákò àìsàn ẹ̀gbọ́n rírì yìí, ìyẹn Parkinson disease. Bẹ́ẹ̀ ni wọ́n sọ yìí pé ní ìlànà ti ìbílẹ̀ o, pé àwọn lè tọ́jú ẹ̀ kó sì lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti ń ṣàlàyé ẹ̀ fún wa láàárọ̀ tòní. Kí a tó tẹ̀síwájú pẹ̀lú àwọn ìbéèrè wa, a dé òkè lọ́hùn-ún, ṣùgbọ́n kí a tó lọ sókè lọ́hùn-ún, jẹ́ kí a máa sọ fún yín pé ẹ lè pe dókítà láàárọ̀ tòní láti bí wọ́n ní ìbéèrè kan àbí méjì. 08033342541 08033342541 òun náà ni ó máa pè láti fi béèrè ìbéèrè lọ́wọ́ dókítà Àríyọ̀ Akíọ̀dé láàárọ̀ yìí.

Parkinson's disease, eleyi ti a n soro le lori laaro to ni.

Iṣẹ́ Bond FM 92.9 ẹ̀kaàrọ̀ mọ̀ ẹ̀kaàrọ̀ sà ẹ̀kaàrọ̀ ẹ̀yìn rẹ̀ mú kí n kàbọ̀ sórí ètò ayélujára láàárọ̀ ọ̀tún níbi aago mọ́kànlá àbọ̀ ṣẹlẹ̀ láti lè ṣe Bond FM ọ̀rọ̀ ìṣítí tá a fẹ́ sọ fúnra wa lórí ètò ayélujára láàárọ̀ ọ̀tún ní jẹ́ ó ṣe pàtàkì láti fìfẹ́ hàn lórí ẹ̀rọ ayélujára ṣé dandan ni ká gbé àwòrán ọkọ tàbí aya tá à ń fẹ́ tàbí olólùfẹ́ wa ṣíra ní ká máa gbé sórí ẹ̀rọ ayélujára ṣí yẹ kó jẹ́ ọ̀rọ̀ tí ó máa fa wàhálà láàrin lọ́kọláya bí ìbéèrè ni o ṣé tá a bá sì gbé aya tàbí ọkọ wa tàbí olólùfẹ́ wa sórí ẹ̀rọ ayélujára ṣí yẹn túmọ̀ sí pé àti nífẹ̀ẹ́ wọn ẹ jẹ́ ká jára wa láàárọ̀ ọ̀tún ní ọ̀rọ̀ ṣítí ni o látòrí ètò ayélujára láàárọ̀ yìí láti lè ṣe Bond FM ṣé àfidọ́dọ́gbọ̀n tí ìbá sì gbé ẹni tí mò ń fẹ́ sórí ẹ̀rọ ayélujára yẹn yẹn sọ pé yẹn túmọ̀ sí pé bóyá mo nífẹ̀ẹ́ nìyẹn àbí mo nífẹ̀ẹ́ àbódìgbà tí bá gbé sórí ẹ̀rọ ayélujára tí gbogbo ayé bá bá mi rí báyìí kan tó kí yẹn náà tó mọ̀ pé mo nífẹ̀ẹ́ ayé tiẹ̀ tí wàá gbẹgẹ́ báyìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ò fẹ́ gbé olólùfẹ́ wọn sórí ẹ̀rọ ayélujára o wọn á ní kó má ba àjà gbà mọ́ àwọn lọ́wọ́ ọ̀rọ̀ ìṣítí ni lórí ètò ayélujára láàárọ̀ ọ̀tún ní ẹ jẹ́ ká jọ yiri ẹ̀ wò ṣé dandan ni ká gbé olólùfẹ́ wa sórí ẹ̀rọ ayélujára ṣó pọn dandan ṣíyẹn ló máa sẹ́ pà I love you torí tan mo ti gbé sórí ẹ̀rọ ayélujára ṣíyẹn ló máa fìfẹ́ hàn sí olólùfẹ́ wa ká jọ gbé yẹ̀wò lórí ètò ayélujára láàárọ̀ àbẹ́yìn tí ẹ ń ro lọ́kàn yín pé àbí ìyàwó yẹn àbí ọkọ yín máa ń bá yín jà pa ó tí ẹ kí ń pòsì mi àwọn èèyàn mọ pé mi níyàwó ẹ àwọn èèyàn pè mí lọkọ ẹ ṣe ló ń ṣe bí ìgbà tó yẹ pé single mother ni ẹ ṣe yẹ kó jẹ nǹkan tó máa fa wàhálà láàrin ìdílé

0: iṣẹ́ ńlá mahamma ní ká máa ṣe múra lórí kúmúra a máa pa ìṣẹ̀lẹ̀ ni ìdí ni ti ilé iṣẹ́ tó ní ọkọ níbi kákọ́ níṣẹ́ ajá tí múra pẹ̀lú rọrùn alifidras ajá múra service system tẹ̀ fi ṣe àgbékalẹ̀ september special múra tó fún wọn láǹfààní láti dé gbọ́ ìfẹ́ àkànṣe múra lápapọ̀ december náà gbẹ̀yìn yóò fún gbogbo àwọn tó jẹ́ pé àlàǹfààní àti lọ àjì 2026 láti lọ gán ní ilé olúwa ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní lẹ́ẹ̀kẹtẹ bábá lè ṣe alifidras ajá múra service ṣe ìrìn àjò september special múra àti múra december fún 2026 ẹkún ti mọ̀ pé àwọn àfáà tó mọ̀ nípa súnà ni wọ́n máa kọ iṣẹ́ ìrìn àjò sí gbogbo àwọn àyà àti láti láǹfààní àti sísá ṣe pé pẹ̀lú wá sí ìgbà níta àwọn oúnjẹ ilẹ̀ wa tó wù náà lẹ́ẹ̀ma jẹ tẹ́ẹ̀fi lọ tẹ́ẹ̀fi dé ẹ̀ mọ́kọ ọlọ́yẹ tí wọ́n máa kọ yín ṣe àti bàálù tó dẹgbẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni àyè ti sílẹ̀ láti máa sanwó september special múra kalẹ̀ tàbí múra december fún 2026 ẹ̀ sọ́ ti máa kà sí olú ilé iṣẹ́ ìlú fúnpẹ́sì tó wà ní nọmba 92 kò lúrò fàdé bus stop nílùú èkó ẹ pé 08034105710 tàbí 08024717601 nílùú lọ́ni ẹ kàn sí wọn ní ìdojúkọ kidney hospital ọlọ́sọ̀gbò lọ́ni tẹ̀lé 08324794551 sakẹ́ àti gbogbo òkè-òkun ẹ máa pè lè àdánù lápò sórí 08383074 alifidras ajamuna services limited àwọn ni wọ́n kàn lọ sí ajá tí múra pẹ̀lú rọrùn.
1: àríkẹ́ríkẹ́
2: inú lóde tó rojú kókó báyìí.
3: ojú ló ṣe ṣé mo ti máa bọ ẹ jẹ.
2: èmi ni mo ṣe.
3: ẹni bá yẹ bó ṣe ní fùrùkọkọ bí ẹni bí o lè sòkè dilẹ̀ ká tó wọ̀gùn fún. yóò rò pé iléeṣẹ́ gidi ló ń kó lọ́sẹ̀ déédéé lánàá. bẹ́ẹ̀ kẹ̀ òkè tẹ̀yẹ ò ní ti tọ́ sàdé dàdí ọ̀nà tí o ti kárí wọnú bí èkó ló tó fẹnu kan yìí.
2: àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
3: ṣé èmi ni máṣẹ́
2: ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o kọ́ máráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fúnúgbò jẹ ọ̀pẹ́ yìí tó ń roni gorogo ara títa jẹ ara títa ara yúyú kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ́ bàbá òkè o lè gbòógì àtura lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dani gúnlẹ̀ bàbá òkè o kalẹ̀ sí shop 10A Oyekola shopping complex ladojukọ Deeper Life Church Jakande Gate Òkè Afá Igbe Road ẹ pé 08094471143 Baba Oke o elepo gi debedebe
4: Eku dede asiko yi o mo ki gbogbo eyin olugbo mi ni gbogbo ibi ti e tin gbo mi ati asiko gbogbo ti e tin gbo mi alaafia wa oni di fiafia oruko mi ni Anthony Abrahams lati ile ise Dual Flux Homes kila de nse ni ile ise Dual Flux Homes ni pe a nso iyalegbe a n sọ di ìrọ̀rùn ìrọ̀rùn tó wà níbẹ̀ ni pé èyí táwọn agent a máa fi gba commission máa fi gba agency máa fi gba agreement máa fi gba caution àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ràn wá lọ́wọ́ àwa sọ di ìrọ̀rùn ìrọ̀rùn ta dẹ̀ sọ dà ni wípé ìjọba ní ìdá márùn péré nínú owó ilé òun ni kó máa jẹ́ agency fee lọ́dọ̀ tiwa ohun tí ìjọba dẹ̀ wí òun là ń tẹ̀lé 10% ni gbogbo nǹkan tẹ máa wá tẹ bá wá sórí dual flux ìtumọ̀ ilé ni pé ẹni tó bá fẹ́ gba ilé 500,000 kò níwájú 50,000 naira lọ kò sí wípé à ń wá 10% gbà à ń wá 10% owó àbẹ́yàn fẹ́ rẹ́gísítà á sanwó àbẹ́yàn fẹ́ ṣe inspection á sanwó kò sí kankan bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ dual flux a wá ń fi àsìkò yìí pé àwọn onílé alálùbáríkà àwọn mọ́mìwa àwọn dádiwa tó jẹ́ pé wọ́n ń wá àwọn olóòótọ́ tí wọ́n máa gbélé wọn lẹ̀ fún nǹkan tí iléeṣẹ́ dual flux wà fún leléyìí a ní àwọn tó fẹ́ gba ilé àwọn èèyàn gidi tí wọ́n wá ilé láti ìgbà tí wọ́n ń ṣe oníjàgídíjàgan tó bá jẹ́ pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ lẹ́ ń wá àyè wà fún yín lórí dual flux homes ẹ̀yin èèyàn náà tó dẹ̀ jẹ́ pé ẹ̀ ń wálé tẹ̀tí kó sí ọwọ́ àwọn tó jẹ́ pé wọ́n á sọ fún yín pé àwọn abába yín wálé tó jẹ́ pé bó ṣe wọ́n náà ṣe ń ṣe àyè wà fún yín lórí dual flux homes báwo lẹ̀ dẹ̀ ṣe máa kàn sí wa ẹ lè kàn sí wa lórí www.dualflux.com máa tún pè lẹ́ẹ̀kan sí www.dualflux.com báwo la dẹ̀ ṣe ń spell dual flux náà òun ni dwellflux lẹ́ẹ̀kan sí dwellflux ẹ lọ síbẹ̀ ẹ register àdẹ̀báyín ṣèyí tó kù tá a bá dẹ̀ ráwọn tó jẹ́ pé wọn ò mọ bó ṣe ń lo ohun ayélujára ìwọ́n lè pè wá sórí whatsapp àbí kan chat wa lórí 0701 505 3021 0701 505 3021 a dẹ̀ ti fẹ́ fi àsìkò yìí fi dá àwọn èèyàn wa lójú te ba lawon eyan ni oke okun ti won ni property ti won wa won looto ti won fe gbe fun yala won fe ta ni abi won fe ka ba won manage ni e le kan si wa ni ile ise dual flux won le ri gbogbo nkan ton wa nipa dual flux lori www.dualflux.com abi lori WhatsApp ki won pe wa ki won chat wa abi ki won video call wa ni 0701 505 3021 0701 505 3021. Ni le ise dual flux ko si pe e fe gba le e wa bere si ni wa 10% kiri lori sirisi irorun lo ba de irorun la nse ti e ba de ni ibere to se pataki lati ojo aje ojo Monday lati ago mejo aro titi di ago mefa irole e le pe number wa ni anytime amada yin lohun ko si kankan ta nfi sabe owo se gbogbo bo ti je ka se be na la nse le nkan si ero ibani soro wa boya e fe pe lori normal call ni o abi WhatsApp le fe pe ni o abi fe chat wa ni number na ni 0701 505 3021 len kan si 0701 505 3021 tabi lori internet www.dualflux.com dualflux yani dwellflux.com bi a se pe yi te ba lo si ori ero yen gbogbo nkan te wa nipa wa gbogbo e lo wa nbe pata a fin kokobo we are very very transparent e seun.

0: Lonnie Eckers, you need to kill this hospital, Alonso Bolon, Telephone 08-324-7951. Saka, I think the book, Emma Bell, I don't know, Lapos, sorry, 08-338-7824. Alpha, that's Adam, that's services limited. I want to open Los Angeles, where? Bailura!
1: Orúkọ mi ni Dr. Idris Ajibade PhD. Mo kàwé ní Olé Dalawo Funfun lóríṣiríṣi lórí ọ̀nà láti tọ́jú onírúurú àìsàn ara. Èmi ni olùdarí ilé-ìwòsàn IANS Natural Medicare International Limited. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí ẹ̀jẹ̀ kò bá já geere bó ṣe yẹ nínú ara, òun ni okùnfà ìdáàdọ́rin àìsàn tó ń ṣe wá ní ayé òde òní. Gbogbo ẹ̀yà ara kọ̀ọ̀kan láti orí títí dé ẹsẹ̀ ló ní ìdí ẹ̀jẹ̀ geere kí wọ́n ba lè ṣiṣẹ́ tó péye. Ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ kò bá dé ibi tí ó yẹ kí ó dé, ó lè fa àwọn àìsàn wọ̀nyí. Àkọ́kọ́, back pain, gẹ́gẹ́ bí lumbar spondylosis tàbí cervical spondylosis, neck pain, shoulder pain, thoracic spondylosis, sciatic pain láti ìbàrádì títí dé ẹsẹ̀. Orúkún dídùn, pajápajá ọwọ́ àti ẹsẹ̀, kí ẹsẹ̀ kó wú. Orí fífọ́ ní gbogbo ìgbà, àrùn stroke tàbí o le fa low sperm count, zero sperm count, varicocele, hydrocele. O le fa prostate enlargement fun okunrin abi erectile dysfunction, hormonal imbalance abi infection. Bẹẹni o le fa iromo bi fun obirin na, gege bi tubal blockage, fibroid, ovarian cyst, hormonal imbalance, infection. O le tun fa high blood pressure. Kilo wa nfa ki eje ma jagere. Akoko, ti eyan ba duro pe abojoko pe o le fa ki eyan over stress ara igbesi aye ti a n gbe fun apere ki eyan ma je processed food ki eyan ma pe jeun ale ima mu siga oti amupara won le sokunfa e ti kan ninu awon aisan ti mo daruko sile yi ba wa n se yin e lo fokan bale tori mo ni royin ayo fun yin ona meje to yato ni a n gba lati fi toju oniruru aisan ni ile iwosan wa Àwọn ọ̀nà yìí ni àwọn dókítà yìí ọjọ́ òun máa ń lò láti fi ṣètọ́jú oríṣiríṣi àìsàn láìṣẹ̀ṣẹ̀ lo oògùn tí àlàáfíà yóò ṣe máa dé. They are non-medication therapies. Ọ̀nà àkọ́kọ́ òun ni physiotherapy. A máa ń lo ọwọ́ àti machine láti fi reset ara padà sí ipò tó yẹ tí àlàáfíà yóò ṣe máa dé bá ara náà. Ọ̀nà kejì ni acupuncture. Mo kọ́ ìmọ̀ ìtọ́jú ìjìnlẹ̀ yìí ní ilẹ̀ China. A máa ń lo ìtọ́jú yìí láti fi ṣe ìràpadà ara lọ́wọ́ onírúurú àìsàn àti láti jẹ́ kí ẹ̀jẹ̀ débi tó yẹ kí ó dé lára. Àti bẹ́ẹ̀ lọ. Ọ̀nà kẹta tí a fi ń ṣe ìtọ́jú ni Egyptian cupping or ìjàmà. A máa ń lò láti fa àwọn ìdọ̀tí tó ń dá wàhálà sílẹ̀ nínú ara bíi bad blood, bad water, toxins, heat jáde kúrò nínú ara. Gẹ́gẹ́ bí àwọn akọ́lẹ̀kọ́ ìdọ̀tí, bẹ́ẹ̀ ni a máa ń ṣe ń kó ìdọ̀tí kúrò lára ẹ̀yin olùgbọ́ mi. Mo gbà yín ní àmọ̀ràn pé kí ẹ máa wá sí ilé ìwòsàn wa láti ṣe environmental sanitation inú ara yín lẹ́ẹ̀kan lóṣù kí ẹ bá lè máa wà ní àlàáfíà. Ọ̀nà kẹrin tí a fi ń ṣe ìtọ́jú ni heat therapy. Ṣé ẹ rántí ìgbà tí a kéré tí àìsàn bá ń ṣe wá, wọn yóò ṣe àgbo tí wọn yóò da aṣọ bò wá mọ́ orí ẹ̀ tí àwọn àìsàn náà yóò ṣe máa bá ìlágùn jáde kúrò lára tí ara ó sì gba ìtúsílẹ̀. A ní máṣínì ìgbàlódé tí a fi ń ṣe irú èyí nísìnyí. Tí ẹ bá ṣe lẹ́ẹ̀kan péré, ẹ ò fẹ́ máa wá ṣe ní gbogbo ìgbà ni. Ẹ wo ìròyìn ò tó àfojúbà. Ọ̀nà karùn-ún tí a fi ń ṣètọ́jú ni chiropractic treatment àti àwọn ìtọ́jú lóríṣiríṣi mìíràn tí a ń lò ní ilé ìwòsàn wa. Lẹ́yìn gbogbo ìmọ̀ ìjìnlẹ̀ yìí tí mo wá fi ilé ìwòsàn balẹ̀ sí Abúlé Ẹ̀gbá àti Ìkòròdú torí kí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ba lè bọ́ lọ́wọ́ àìsàn tó ń dà yín láàmú. Ilé ìwòsàn wa wà ní TrueTest Medical Diagnosis Building lẹ́gbẹ̀ẹ́ Jendor U-turn bus stop gangan ní Abúlé Ẹ̀gbá Lẹ́kọ̀ọ́. Call our WhatsApp number wa òun ni 0803-869-0104 0803-869-0104. A sì ní ẹ̀ka ilé-ìwòsàn wa ní Ìkòròdú ní number 2 Daniel Sumoni Street High School Junction Sagamu Ìkòròdú Road Ìkòròdú. Call our WhatsApp number Ìkòròdú ní 0816-585-8582 0816-585-8582. Àwọn onímọ̀ ìlera tí wọ́n fẹ́ tẹ̀síwájú láti gba ìmọ̀ kún ìmọ̀.
2: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí oríṣiríṣi àwọn ìtọ́jú tí a ní ní ilé ìwòsàn wa tí mi tí ì mẹ́nuba, ẹ ò rí wọn lórí wẹ́bsáìtì wa www.iasnaturalmedicare.com.
1: Tí mọ́tò yín bá yọnu, mẹkáníìkì ni ẹ ò ké sí. Tí àìsàn kan bá ń dà yín láàmú, àwa ni mẹkáníìkì ara. Ẹ kàn sí wa fún ìtọ́jú tó péye. A máa retí yín.

Latilese Bond FM 92.9 gerege ni ago mejila osan lu e ka san oyin apapo le wa lo nde se si bo yin Latilese Bond FM 92.9 ka Radio Nigeria to wa ni onigbongbo nilu Ikeja saju egbo awon koko to je oni iroyin na ijoba ipinle Eko ti fe gbe igbese lori awon ile ise to npese nkan papa julo lori ki won ma se awon isofuni ti ayipada ba ba awon ohun ilu ti won pese fun ara ilu ile ise olopa sekilo lori fawon oloselu bi iko ti yo se ayewo lori eto ibo ipinle Osun se bale si ipinle na Are Bola Tinubu pe fun ifowosowopo lati dekun idukoko isoro eto abo to n kojo orilede Nigeria ile ejo ile Syria da ejo iku fun awon are fun are tele re Bashir al-Assad lori esan darun lasiko ija ogun waye iroyan ore lekun rere lati enu Ganiyat Bello Ashiru ijoba ipinle Eko ti pase fun awon ile ise awon ti o n ko oja wole awon ti o n pe oja kaakiri ati awon olokowo lori awon ohun elo ti won pelu lori ni ipinle Eko papa julo ki won ma se isofuni ti ayipada ba de ba iwon oja awon ati awon ronja to wa nu e yato sibe won fi mo kata ofin ase iwa latodo en tojo oga agba fun ajo to ri si eto onibara ni ipinle Eko Lagos Consumer Protection Agency LASCOPA ogbeni Afolabi Solebo nigba ti won so di mimo pe awon gbe igbese yi lati kawo awon ayipada eti e pa awon oloko o ma se sugbon ti ko si isofuni fun ara ilu ogbeni Solebo je ko di mimo pe ajo LASCOPA ti bere igbese lori awon oja kaakiri lati lo ma se ayewo lori awon oja na papa julo bi awon oloko na se mu ayipada ba eto oja won oje ko di mimo pe awon ojo ti won pese ohun elo igba ti yo ji pe yo tenubepo ati awon number to ma wa lara awon oja ti ayipada ba ti de ba won ni won gbudo ma tepepe fun araalu ni ibamu pelu eto ofin Lagos Consumer Protection Law todun 2025 ogbeni Solebo ro awon onibara lati ma asora se lori awon oja eyi ti won ra tun ba ti re pe ayipada ti deba lai se isofuni ko ma fi to ajo LASCOPA leti won len to ba ma dagba ko gbodo gbopa sonu lowo arugbo awon osise feyinti labe eto contributory pension scheme ni ipinle Eko ti so di mimo pe to ba di ojo kokanlelogbon osu kejo odun ta wa ti ijoba ba kuna lati se alekun owo ifeyinti ti awon ma ngba ni ojo kokandilogun osu yi awon te pepe ifehonu si ijoba ipinle Eko awon ajo na labe egbe Lagos State Council of Nigeria Union of Pensioners Contributory Pension Scheme won je ko di mimo ko je nkan ti o n ba awon lokan je bi ijoba ipinle Eko se n sun ati fi owo kun owo ifeyinti awon siwaju ni gbogbo igba ninu leta apilẹkọ yi ti adari won gbeni Michael Omisunde ti won tari si gomina Babajide Sanwo-Olu won je ko di mimo pe awon ti ko leta ohun lati ojo to ti pe ti awon si so sinu leta apilẹkọ na ki ijoba ipinle Eko se alekun lori owo ifeyinti bi ijoba apapo se bu owolu won je ko di mimo pe awon tari leta si le ijoba ni ojo kokan ojo kejilelogun osu karun odun 2025 pẹlu awon asoju lajo to ri si eto owo feyinti ipinle Eko gege bi won se so won ni en to je gbakeje gomina ipinle Eko ba fe Hamzat da si oro na nigbati odari agba ajo Lagos State Pension Commission gbeni Babalola Obilana si fi owo si leta ohun lati gba wole sugbon alo leta ohun la won ri awon o ti ri igbese lori e lati igba na awon ibimo isakoso ile ise radio ijoba apapo ye federal radio corporation ti ipinle Eko ni won ti seto ayeye pataki fun giwa ile ise bond fm alajiwa app akosile won se feyinti loni ode ibi won se pe eni ogota odun ti won si ti lo odun 15 lenu ise oba alaji akosile ni won feyinti loni ti nse ojo kejila osu kejo odun 2026 ni ile ise radio nigeria bakan na ni awon ibimo amusese ile ise ohun ati awon osise ni won bere si ni soro to da nipa Alhaji Akosile lori awon eto ti won se ati atileyin ti won se fun ile ise radio nigeria won je ko di mimo pe iwa to da won lo lapa lara gbogbo awon osise ile ise ohun
níbi ayẹyẹ náà bá ìlú Èkó ọba Orílẹ̀-èdè Akíọlù tí àwọn olóyè onífìlà fùfù tán wá ṣojú fún níbẹ̀ wọ́n gbàdúrà sí Ọlọ́run ọba kó fún Alhaji Akọ́ṣẹ́ ní ètò ìlera tó péye bí wọ́n ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ọba Akíọlù wọ́n ṣàpèjúwe Alhaji Akọ́ṣẹ́ láti ìgbà tí wọ́n ti jẹ́ gíwá iléeṣẹ́ Bond FM bí wọ́n ṣe ń jẹ́ kí ètò iléeṣẹ́ rédíò náà máa fò lókè lálá pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó fakọyọ tí wọ́n sì máa ń gbọ́ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ wọn dáadáa nínú ọ̀rọ̀ tirẹ̀ gíwá iléeṣẹ́ Bond FM Alhaji Wahab Akọ́ṣẹ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ ọba ìlú Èkó tí wọ́n sì ṣàpèjúwe ọba Akíọlù gẹ́gẹ́ bí bàbá orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì ní ìpinnu rere fún orílẹ̀-èdè yìí bákan náà ni bàbá náà máa ń sọ òótọ́ àti láti mú ìdàgbàsókè bá gbogbo èèyàn wọ́n ṣàpèjúwe ọba ìlú Èkó gẹ́gẹ́ bí ẹni tí kò retí owó kọ́bẹ̀ àbí owó bọ̀bẹ lọ́wọ́ ẹnikẹ́ni ṣùgbọ́n tí wọ́n ṣe tán láti máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn èèyàn tí wọ́n sì máa ń kó àwọn èèyàn níjàánu lóòrèkóòrè olùdarí àgbà iléeṣẹ́ rédíò nàìjíríà ti ìpínlẹ̀ èkó ọmọọba obìnrin wúrà ọlá adénìkẹ́ adégòkè àwọn náà dúpẹ́ lọ́wọ́ ọba Akíọlù fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún iléeṣẹ́ bond fm ní gbogbo ìgbà tí wọ́n sì gbàdúrà sí ọlọ́run ọba kó túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà tó péye bí wọ́n ṣe ń ṣe àwọn ẹ̀tọ́ tó jẹ́ ti bàbá fún ọmọ fún iléeṣẹ́ yìí àti ẹ̀ka òṣèlú àti ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ akọ̀ròyìn wa Tàrid Abdullahi Jábọ̀ ìròyìn lánàá yìí tó sì ń sọ nínú ẹ̀ pé ayẹyẹ ìfẹ̀yìntì ọ̀hún ó ní wọ́n fi gbàdúrà fún Alhaji Akọ́ṣẹ́ bí wọ́n ṣe ń fẹ̀yìntì lónìí pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ bàbá dáadáa sí gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò yìí awúṣẹ ìlú onígbòǹgbò ọba olúwa ṣẹ́gun adéyẹmí àjàsá àwọn náà ti kígi wa iléeṣẹ́ bond fm Alhaji Wahab Akọ́ṣẹ́ kú oríire bí wọ́n ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba lónìí tí wọ́n sì ń sọ nínú ẹ̀ pé yẹpẹrẹ kọrin epo asin iṣẹ́ tí bàbá náà ṣe lẹ́ka iléeṣẹ́ rédíò bond fm bí wọ́n ṣe ń jẹ́ kí iléeṣẹ́ náà kí ó máa fò lókè lálá láàrin gbogbo àwọn rédíò tó wà ní ìpínlẹ̀ èkó nínú ọ̀rọ̀ ọba àjàsá wọn ní iléeṣẹ́ bond fm ló tún yàtọ̀ lásìkò ìṣèjọba Alhaji Akọ́ṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe jẹ́ olótìtọ́ ọnú tí wọ́n fi ń tukọ̀ iléeṣẹ́ rédíò náà tó fi jẹ́ pé òun ni rédíò tí gbogbo aráàlú ń fẹ́ tí ìjọba sì ń gbọ́ tiwọn bí wọ́n ṣe wá ń ṣe ìfẹ̀yìntì lónìí ọba adéyẹmí àjàsá náà gbàdúrà fún gíwá iléeṣẹ́ bond fm pé bí wọ́n ṣe ń fẹ̀yìntì wọn ní fẹ̀yìntì lè kú lọ́wọ́ tí wọ́n sì máa tẹ̀síwájú ní ti dáadáa nínú ìrìnàjò ìgbésí ayé wọn àwọn olókoòwò kéékèèké ní ìjọba ìbílẹ̀ èkó sí ìṣẹ̀rí lcda ni wọ́n ti fi lọ́kàn balẹ̀ pé ìjọba tó wà lóde yóò máa ṣe àtìlẹ́yìn fún ọ láti lè jẹ́ kí àwọn náà lè máa kópa nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí alága ìjọba ìbílẹ̀ èkó sí ìṣẹ̀rí lcda ọmọ bàbá samiat abọ́lálé badà ni wọ́n sọ̀rọ̀ yìí di mímọ̀ nígbà tí wọ́n tẹ pẹpẹ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún àwọn olùdámọ̀ràn pàtàkì sí ìṣèjọba wọn àwọn ọkọ̀ tó ń lọ sí bíi 15 ni wọ́n taari sí àwọn olùdámọ̀ràn ní inú ìṣèjọba wọn ọmọbabìnrin Bọ́láńdé Badà wá gbóríyìn fún ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀-èdè olóyè Olúrẹ̀mí Tinubu fún ètò tí wọ́n ṣe fún àwọn ọ̀dọ́ pàápàá jùlọ bí wọ́n ṣe ń ró àwọn ọ̀dọ́ lágbára láti wà lórí ẹsẹ̀ wọn nígbà tí wọ́n ń taari ọkọ̀ náà sí àwọn ìgbìmọ̀ tí wọ́n jọ ń ṣiṣẹ́ lásìkò tí wọ́n lo ọdún kan lórí àpèrè ní sáà ẹlẹ́ẹ̀kejì tí ó ń lọ nínú ìṣèjọba náà wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọ̀pọ̀ iṣẹ́ ni àwọn ti ṣe àwọn ṣe àtúnṣe àwọn ojúnà kíkọ iléeṣẹ́ panápaná àti àwọn ètò lẹ́ka ètò ìlera tó ń pínpín gc àti jamfam fún àwọn ọ̀dọ́ ọmọbìnrin samiat Bọ́láńdé Badà wá tún gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ èkó wọ́n ṣe fún àwọn alága ìjọba ìbílẹ̀ láǹfààní láti máa ṣiṣẹ́ wọn láì dá wọn lọ́wọ́ kọ́ tí wọ́n sì jẹ́ kí àwọn ìjọba ìbílẹ̀ dúró lórí ẹsẹ̀ wọn nínú ọ̀rọ̀ tirẹ̀ ẹni tó jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ asòfin tó ń ṣojú agbègbè kòsòfẹ́ consistency ọ̀gbẹ́ni délé ọ̀ṣínáwọ̀ wọ́n gbóríyìn fún ọmọbabìnrin Bọ́láńdé Badà fún ipa rere pàápàá jùlọ mímú ojú ọ̀tún bá ìjọba ìbílẹ̀ náà wọ́n rọ àwọn tí ó jẹ àǹfààní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ náà láti lò ó fún iṣẹ́ ìlú bí ìjọba ṣe gbé lé wọn lọ́wọ́ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ náà yẹn ọmọbabìnrin Bọ́láńlé Badà ròyìn àpapọ̀ lẹwà lẹ́ ń gbọ́ lọ́wọ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9

0: lọ́wọ́ Ọlọ́run bàbá tó ń tù wá lẹ́yìn látìgbà tí a ti gbàṣẹ tó ń tù wá lẹ́yìn lè ṣe Bond FM 92.9 lẹ́ẹ̀kan sí Akin bàbá wa yí wá lè ṣe wa Bond FM Alhaji Wahab àkọsílẹ̀ bí wọ́n ṣe ń ṣe pọ̀pọ̀ ṣiṣẹ́ ọjọ́ ìbí wọn àti ètò ìfẹ̀yìntì wọn lónìí lágbára Ọlọ́run ọba ẹ̀ nífẹ̀yìntì lè kú lọ́wọ́ láṣẹ aláru àbí ẹ̀ máa tẹ̀síwájú nínú ìgbésí ayé nínú àlàáfíà ara ẹ̀ní fàìsàn ló gbà ìṣà alábì kú lọ́wọ́ ti láì akígíwá wa lè ṣe wa Bond FM láì gbàgbé màmá wa ọmọbabìnrin wúrà ọlá adenike adekoke kárí gbogbo àwọn lọ́gàálọ́gà ilé iṣẹ́ rédíò yìí ọ̀rọ̀ olúwa ògúnnáìkè ìbísọ́lá balógun tújì ọlálẹ́kan gbogbo yín pátápátá la kí gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ papọ̀ àkí gbogbo yín ganiat bello ashu lorúkọ tèmi aago mẹ́rin ààbọ̀ ní ìrọ̀lẹ́ lẹ́ka ẹ̀dọ́ ọmọlúàbí yóò tún gorí afẹ́fẹ́ nígbà tẹ́ máa láǹfààní àti gbọ́ ẹ̀ka ẹ̀dọ́ ọmọlúàbí lédè yorùbá ṣùgbọ́n ní báyìí tí aago méjìlá ààbọ̀ bá ti lò á gbé ìjókòó náà fún àwọn ẹ̀yà ìgbò torí pé ngozi nduche òun ti wà ní ìkàlẹ̀ tí wọ́n máa fèdè fọ̀ lédè ìgbò ganiat bello ashu lorúkọ tèmi ẹnì kejì mi lọ́sàn-án yìí
1: Fauzia Salako so ni loruko temi o Alaja Laliga ta n dupe lowo yin pe amoriri yin o e seun be se nte ti si wa Olorun yin ni fe ti yin na Ngozi Keduko Odi
0: Odi
1: pa ready for work Odi
0: ngba do dide baba na baba wa ni o sha ta ba se ta ba le omode se won ni o sha be won ni ko ni pe parun ise wa ko ni parun awon keko wa na wa mi bi ta won na keko Oya daruko orúkọ mi le mọ pọ wa bi iṣẹ
2: oya orúkọ temi ni Moshood Ali Ayomide lati ile ẹkọ Lasuet Lagos State University of Education
3: orúkọ temi ni Oluwa Nifemi Ajidire lati ile ẹkọ Kwara State University
0: ẹ ṣe àti gbọ́n wọn ayé àtàláfíà láti fi pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ẹ ṣe púpọ̀ tẹ́ ń tẹ́tí sí wa ire o.

FM 92.9 kò sẹ́ni tó lè kọwọ́ kò sẹ́ni tó lè katẹ́ lọ́wọ́ bí ó ṣaláwùrà bí ọba tó ń kẹ́ gbogbo wa látọjọ́ yìí látòwúrọ̀ láti jí.

gbogbo ẹ̀yin fans mi náà pátápátá orúkọ tèmi ó yàtọ̀ babatunde ọmọ òsénì lórúkọ tèmi ọmọ ikú pàtàkì èmi kẹlẹ ẹnì kejì mi lájọ wà ń bí tọpẹ àgòrò. Tọpẹ ṣe nǹkan tó ń ṣe kíákí wọn náà wá ṣe lu sáwọn aráalé torí ẹyẹ kò ń fi ìyẹ́ kan fò méjèèjì gbọ́dọ̀ pé ni.

Music Company.

I'm not going to be able to do it.

kí gbogbo yin tẹ́ntẹ́ ti gbọ́ wà nílé lóko lẹ́yìn odi pé ẹkú dédé ìwòyí ṣé àlàáfíà ni abayin ètò tí ẹ̀ ń tẹ́tí sí ni wákàtí ìdáàbòbò àdúgbò lórí ìkànnì bond fm 92.9 èyí tí ẹgbẹ́ alágbélébù pupa ti ìpínlẹ̀ èkó ní orílẹ̀-èdè nàìjíríà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ alágbélébù pupa ti àgbáyé tí a mọ̀ sí international federation of red cross and red crescent societies mú wá sí etí gbọ̀nyín ẹ pé tẹbí tara kẹwà nǹkan fìdílé orúkọ mi ni ìyá ààfin adéronkẹ ian àwọn ọ̀gá nínú ẹgbẹ́ alágbélébù pupa ti wà ní ìkàlẹ̀ láti bá wa jíròrò bẹ́ẹ̀ ni a ní àwọn ọ̀gá láti ilé iṣẹ́ làsẹ́mà ẹ̀yin ènìyàn wa tí ẹ wà nílé pàápàá ẹ ó ní àǹfààní láti bá wa jíròrò àti láti bá wa dá sí ètò tí àsìkò bá yá.

0: ẹ jọwọ aṣojú ẹgbẹ alágbélébù pupa ẹ bá wa dárúkọ yín fún àwọn ará wa nílé.
1: Orúkọ tèmi ni Rabiat Aya Adinekan. Ẹkáàsán.
0: Ẹkáàbọ̀ sórí ètò. Odún ni yín ẹ̀ ń ṣe àìmọ̀ fólókó ọ̀gbẹ́ni Sunday Toka láti Lasema. Ẹ bá wa kí àwọn ènìyàn wa o.
2: Mo kí gbogbo yín o. Ẹ kúrò lẹ o. Ẹ dẹ̀ dúró kẹ bá gbọ́ ọ̀rọ̀ ta fẹ́ sọ nídìí Ọlọ́run Adéwà pẹ̀lú yín.
0: Ẹ ṣeun púpọ̀. Láì fi àkókò ṣòfò, a ó lọ sórí ìjíròrò wa lẹ́ni, èyí tí ó dá lórí ẹ̀kún omi àti ìgbésẹ̀ tí a lè gbé ṣíwájú ẹ̀kún omi. Ẹ jọ̀wọ́, arábìnrin Rabiat, kí ni ìgbésẹ̀ tó ṣáájú ẹ̀kún omi tí àwọn olóyìnbó ń pè ní anticipatory action?
1: Ẹ ṣe olótú. Ẹ̀yin olùgbọ́ wa, ẹ kúrò lẹ́lẹ́kan sí. Gbígbé ìgbésẹ̀ ṣáájú kí àjálù tó ṣẹlẹ̀, èyí tí à ń pè ní anticipatory action, túmọ̀ sí pé a kò gbọdọ̀ dúró títí tí ìkún omi yóò fi dé. Kí a tó bẹ̀rẹ̀ sí ṣe ohun tí ó yẹ kí a ṣe láti dáàbò bo ẹ̀mí àti dúkìá wa. A gbọ́dọ̀ tẹ́tí sí ìkìlọ̀ ìkún omi, a sì gbúdọ̀ dáàbò bo àwọn ohun ìní wa. A gbúdọ̀ mọ ibi tí a lè sá lọ sí, èyí tí àwọn olóyìnbó ń pè ní safe place, tí ewu bá dé. Àti a gbúdọ̀ tẹ̀lé ìmọ̀ràn àwọn alákòóso àti àwọn tó mójútó àjálù. Ẹ jẹ́ kí a rántí wípé ìmúrasílẹ̀ ṣáájú lè gba ẹ̀mí là. Ó lè dí ìparun kù. Ó sì máa jẹ́ kí ìmúpadàbọ̀sípò lẹ́yìn àjálù rọrùn púpọ̀. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun púpọ̀. Ọ̀gbẹ́ni Toka, ẹ jọ̀wọ́, kí ni ipa tí ìmúrasílẹ̀ tó pẹ́ lè ní láàrin ìlú tàbí agbègbè wa?
2: Ẹ ṣe olóòtú. Àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ tá a bá tètè múra sílẹ̀ ni pé ó máa ń ba omi mímu jẹ́ tá a máa ń mu. Then ó máa ń ba ilé jẹ́. Then ó máa ń ba àwọn nǹkan tí a gbìn tí àwọn fáàmà wa tá a máa ń pè náà máa ń gbè sínú agricultural product, ó máa ń ba wọn jẹ́. Then ó tún máa ń ba ọ̀nà jẹ́. Then ó tún máa ń fa àìsàn bíi kọ́lẹ́rà. Tó bá ti lọ́lẹ̀ tán, àwọn àìsàn kan máa ń jáde lára èèyàn. Wọ́n pè ní kọ́mi yẹn ti wà contaminated. Wọ́n pè ní kọ́lẹ́rà, diarrhea àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Then kò jẹ́ kí àwọn ọmọléèwé máa lọ sí iléèwé wọn. Ó máa ń dá wọn dúró nítorí tó ń bá ti pọ̀ ní ìgboro wọn ní lè jáde síta. Àtàwọn oníṣẹ́ ọwọ́ náà pàápàá náà. Then àwọn tí kéékèèké àtàwọn bàbá wa arúgbó yẹn, wọn ní mo bọ́ ṣe máa ó máa affect wọn ibi tó wọn ò ní lè ní assistant bí àwọn tó máa ràn wọ́n lọ́wọ́ gbé wọn kúrò níbi tí agbègbè omi náà wà. Ẹ ṣe gan olóòtú.
0: Ẹ ṣeun púpọ̀. Tẹ̀dí bá wa dáhùn sí ìbéèrè yẹn. Ìyáàfin Adẹ́lẹ́kan Rabiat, ẹ jọ̀wọ́, kí ni ipa tí ẹgbẹ́ alágbélébù pupa ń gbé ní àwùjọ?
1: Ẹ ṣe olóòtú. Ẹgbẹ́ alágbélébù pupa máa ń gbé ìgbésẹ̀ àti àwọn ipa tó pọ̀ ni a máa ń kó ní àwùjọ. A máa ń ṣe ìkìlọ̀ àti ìsọfúnni tó jẹ mọ́ ewu fún àwọn ènìyàn àti àwọn agbègbè nítorí pé iṣẹ́ tiwa ni. A sì máa ń ṣe ìmọ̀ràn fún àwọn ẹbí bí wọ́n ṣe máa tọ́jú àwọn ọmọ wọn àti ilé wọn nígbà tí ìjàm̀bá àbí ìkún omi bá dé. A gbọ́dọ̀ ṣe nǹkan tí àwọn olóyìnbó ń pè ní early warning àbí early preparation. Ìmúrasílẹ̀ lórí ìkún omi a máa ń gbé lárugẹ. A máa ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ará agbègbè náà nítorí wípé tí a bá wọnú agbègbè kan láti ṣe iṣẹ́ tiwa, a máa ń make sure pé àwọn tó ń gbé níbẹ̀ wọ́n mọ̀ wípé iṣẹ́ ta wá ṣe yo iṣẹ́ tiwọn ni, kò kí ń ṣe iṣẹ́ Red Cross. Nǹkan tó máa ràn wọ́n lọ́wọ́ nínú agbègbè wọn ni. a ma se ipolowo imo nipa omi imo toto ati ilera omi ti a ma mu bawo lo se mo si nitori orisirisi aisan ni omi idoti lo le fa si wa lara a ti mo wi pe ti ipon mi ba de ti a ba toju omi wa dada o se se ko fa orisirisi aisan si wa lara nitori na a ma se ipolowo imo nipa omi lo imototo omi lo ikore nitori ilera ara wa a de ma se agbekale ona ti awon ara agbegbe le fi so isoro won ani nkan ta ma pe ni help desk ta ba nse iru awon activities bayi help desk yen ohun lo ma je ibe ni awon eyan ma lo ti won ma so isoro ti won ni a si ma fun won ni awon hotline wa ti won ma so any number ti won ba pe ko si ko ni gba won ni bi bo je MTN ni bo je Airtel ni bo je Glo ni won ni ja owo rara lori ero won rara
0: e seun pupo leko si aki gbogbo eyin ti en bo wa lati ile eto ti en tati si ni wakati idabobo adugbo eyi ti egbe alagbelebu pupa si ipinle Eko ati ifowosowopo egbe lagbelebu pupa ti agbaye ti a mo si International Federation of Red Cross and Red Crescent Societies mu wa se ti gbo yin laipe a o ma si ojo opo sile fun eyin ara ile ke le ba wa da si oro yi yala e fe bere bere ni tabi eni ohun kan tabi omiran te fe so fun wa ba tin tesi waju e jowo sa asoju la sema kini o le ran wa lowo lati gbaradi ki ekun omi to de
2: e se gan olotu gege bi asemo abi awon ti o ti e ti mo ni gbogbo ojo ojo tuntun odun tuntun a ni awon ni ile ise kan to ma fi fun wa ni won pe ni warning won ma fun wa ni emo nipa ojo to nbo ba se ma mura wa prepare ara wa sile o no pe ni early warning awon ile ise lo ma awon lo ma se prediction nipa nkan to nbo to ma sele ni odun yen nipa ojo ati omi to ma kun so a le mura wa a le baba je ma so pe a prepare won pe ni early warning so awon le ise yen ni won pe ni 9 months every January no man so bi ilu se ma ri lodun yen pe ojo ma po si o abi ko ni po so ra iyen lo ma ran wa lowo a le tete bere preparation to ra ko ni ba odo wa je oni ba ilu je a tun ni nkan don pe ni Nigerian Hydrological Service Agency a tun ni nkan don pe Neman awon yen ise won ni pe ti ojo ba ti kun because awon bi kan wa ali is not a konche kan ti o koja agbara wa awon lo ma fun wa ni nkan ti nkan wa ba baje won ma fi help wa so ra a le pada si ipo nkan ta ti sonu tele ta ti to baje ni omi yen a wa le compensate wa die then atoni kan bo state emergency agency gbogbo Nigeria lo ni state emergency agency awon lo ma nse emergency response fun awon ti omi ba yale won bi te ko nse la pe ni lasema Lagos State Emergency Management Agency awon da state be na won ni toruko ti won then atoni awon to wa ti awon lodu to pe ni Nigerian Red Cross awon yen na papa won ti won support gbogbo awon community kakiri ni gbogbo Nigeria especially Teko won tin sise that everywhere ibi ti odo yin ba ti baje awon ma nwa nbe won ma run awon ara community lowo to awon CDC ati CDAs won ma run awon lowo so atun ni awon egbe orisirisi te pe won ma se bi akede fun awon community in case to fun nitori ojo to nbo to ba ti predict fun ara ilu e se gan
0: gbogbo awon to ti daruko yen eyin ara ile ejowo e ma tati si asotele oju ojo ati ikilo ikun omi lati odo gbogbo awon ti won ti daruko yen omi oni gbe wa lo o ami ni bayi a o fun agbenuso egbe alagbelebu pupa ni aye lati so ẹgbẹ́ alágbélébù pupa ṣe ń fọwọ́ sọwọ́ pọ̀ pẹ̀lú àwọn tó ń sọ àsọtẹ́lẹ̀ àti àwọn alákòóso ìṣàkóso àjálù ní orílẹ̀-èdè wa.
1: Ẹ ṣeun olótú. A máa ń ṣe ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó ń ṣe àsọtẹ́lẹ̀ tó ń sọ àsọtẹ́lẹ̀ àwọn tá à ń pè ní NIMET. Àwọn ló máa ń fún wa ní information lórí bí ojú ọjọ́ ṣe máa rí, bí òjò ṣe fẹ́ pọ̀ sí. Àti wípé èyí tá à ń ṣe lọ́wọ́ yìí náà, information tá a gádà látọ̀dọ̀ àwọn NIMET òun ló jẹ́ kí Red Cross sọ wípé kí ni ẹ jẹ́ kí a wọ inú agbègbè lọ, kí a lọ ṣèpolongo fún àwọn ènìyàn láti gbaradì sílẹ̀ fún ìkó omi tí ó ń bọ̀ lọ́nà. Tá a bá ti wá rí information yìí tán, àwọn tá à ń pè ní LASEMA, àwọn ni alákòóso ìṣàkóso àjálù, àwọn náà máa wá gbéra dìde, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan láti máa sọ fún àwọn ènìyàn nípa ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀. Wọ́n sì máa ṣe oríṣiríṣi nǹkan bíi àwọn irinṣẹ́ tí a máa nílò láti jẹ́ kí àwọn ìṣòro yìí kó dẹ́kun, kó reduce gẹ́gẹ́ bí èdè onígẹ̀ẹ́sì. Then Red Cross, that is NIMET plus LASEMA. Then Red Cross, kí ni iṣẹ́ tiwa? Iṣẹ́ tiwa ni kí a bá wọn gádà àwọn volunteers, àwọn tó ń bá wa ṣiṣẹ́. A máa gádà àwọn, a máa wọ inú ìlú lọ lóríṣiríṣi, a máa sọ fún àwọn ènìyàn, a máa fún wọn ní àwọn early warning signs, àwọn nǹkan tí wọ́n gbọ́dọ̀ ṣe kí ìjàm̀bá omi yìí kó tó dé, kó má bàa la ẹ̀mí lọ, kó má bàa jẹ́ kí dúkìá lọ lóríṣiríṣi. So bá ṣe máa ń ṣiṣẹ́ pọ̀ nìyẹn. Nítorí ẹ̀ ló ṣe jẹ́ wípé lónìí LASEMA wà lórí ilà, àwa náà wà ń bí tó jẹ́ Red Cross. Cooperation àti collaboration tàti jọ máa ń ṣe ó strong gan. Ẹ ṣeun.
0: Ẹ ṣeun púpọ̀ ìyàwó. Ẹ̀yin ara ilé, a ó fún yín ní àǹfààní láti pè sórí nọ́mbà wọ̀nyí 070-63-16-19-16. Afẹ́sáré dé òkè lọ́hùn-ún. Tí a bá padà, àǹfààní yóò wà fún yín láti pè wọlé.
3: You are true to Jaguda.

0: padà sórí ètò. Ní báyìí, ẹ lè pè wá wọlé sórí nọ́mbà yìí 070-6316-1916. Lẹ́ẹ̀kan sí 070-6316-1916. Ọ̀gbẹ́ni Tóká, ẹ jọ̀wọ́ kí ni ẹ fẹ́ kí àwọn ará ilé wa mú dání láìgbàgbé? Kí ni ohun tí ẹ fẹ́ kọ́ máa rántí? Hello. Ẹ bá wa dáhùn béèrè.
1: Ẹ ṣe olóòtú. Nǹkan tó ṣe pàtàkì ké ta lè ṣe ni pé jàǹbá omi lè ṣẹlẹ̀ kíákíá. Nǹkan tó yẹ ká ṣe ni pé ká máa fi etí sílẹ̀ fún.
0: Hello.
2: Ẹ káàsán olóòtú ètò wa.
0: Ẹ kúrò lẹ́ máa o. Kí lórúkọ yín àti pé ibo lẹ ti ń pè?
2: Àwọn ìṣẹ̀lẹ̀ mi láti Ìkàtẹ́ ní Sóní àdúgbò Sóríléré. Iṣẹ́ inú mi dùn láti máa gbọ́ ètò ẹgbẹ́ alágbèéléwò pupa tá a pè ní Records ní èmi láti orí rédíò. Gbogbo iṣẹ́ rere, iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe náà la máa rí ní Àgbòyí.
0: Ẹ ṣeun púpọ̀.
2: Àgbòyí 2 and Àgbòyí 3. Ó dẹ̀ máa jẹ́ ìdùnnú wa. Tẹ bá lè mú irú àwọn iṣẹ́ bẹ́ẹ̀ náà dé Ìkàtẹ́. Tó bá mi ń dá wàá láàmú ní Ìkàtẹ́. Ẹ̀jẹ̀ká náà jẹ́ gbádùn iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe káàkiri ìlú Èkó. Ìkàtẹ́ ní Sòrìnlẹ́rẹ́ yẹn wá àwọn ojútọ́ pàdé yẹn náà. Tó dà tí mo bu wọn ní Èkó ka lè jàǹfààní Records lápapọ̀. Kó má jẹ́ pé ẹgbẹ́ kan ló máa bọ́ sí ni wọ́n máa dá gbálẹ̀ ní ládùúgbò wa o.
0: Ẹ ṣeun púpọ̀.
2: Ọlọ́run
0: a fi ọ̀rọ̀ tí ẹ ti sọ a fi ránṣẹ́ sí àwọn adarí wa. Ẹ ṣé púpọ̀. Ẹ jọ̀wọ́ sà ọ̀gbẹ́ni Tóká.
1: Ẹ ṣe olóòtú. Bí mo ṣe ń sọ lọ, mo ní jàǹbá omi lè ṣẹlẹ̀ kíákíá. Wọ́n máa ń pè ní unexpectedly, but nǹkan tó yẹ ká ṣe ni pé ó yẹ ká máa fi etí gbọ́ àwọn ìmọ̀ràn information nípa omi lójoojúmọ́, because táìmì òjò la wà yìí. Òjò lè rọ̀ lọ́la, ó lè rọ̀ lọ́tún la, but ká máa fetí sílẹ̀ fún information nípa òjò. Then ó yẹ ká mọ ibi ta lè gbà sá lọ in case tí omi bá kún ọ̀dọ̀ wa. A lè wà níbi tí omi bá wà, ká máa ní kankan pè ní route of escape.
0: Hello. Ẹ bá gbóhùn sókè ẹjọ́. Yes, sir. Kí lórúkọ yín àti pé níbo lẹ ti ń pè wá? Olúwatosin, kí lẹ fẹ́ sọ fún wa, sir? Ẹ máa bá wa kọ.
1: Mo sọ ọ̀rọ̀ pé ọ̀nà ta lè gbà ta lè fi sá lọ ìké tójò bá ti ń rọ̀. Then ká má máa sọ dẹ̀tí sínú gọ́tà. Nǹkan tó máa ń fa tójò bá rọ̀ ló máa ń fa flọ́ọ̀dì. Tó máa ní gbogbo environment, ká mẹ́ṣọ̀ pé environment wa inú gọ́tà wa ó mọ́ dáadáa so that omi á lè kọjá dáadáa, kò ní sí flọ́ọ̀dì bẹ́ẹ̀. Then ìwé wa tá à ń tọ́jú àwọn bíi certificate wa ká máa gbé síbi tó wà láti tàbí ká máa gbé sókè tí omi ò ní bá lè bàájẹ́, because tómi bá ti bàájẹ́ a lè rí mi ìgbà o. So ìyẹn gangan ló ṣe pàtàkì fún wa. So jàǹbá yìí ó jẹ́ ká máa fi etí sílẹ̀ dáadáa, ó dẹ̀ máa ràn wá lọ́wọ́.
0: Ẹ ṣeun púpọ̀ sà. Hello.
3: Hello.
0: Hello, ẹ kúrò lẹ́sàn-án. Ya
3: ẹ kọ́lẹ̀ o, ẹ kúṣẹ́ o.
0: Yes, sir.
3: Olúwa tó sì ràn sọ̀rọ̀ o.
0: Láti bó sà.
3: Ẹ kúṣẹ́ láti látàbàdo jàre.
0: À ń gbọ́ yín, sà.
3: Ẹ kúṣẹ́ takuntakun o.
0: Yes, sir.
3: A jẹ gbádùn gbogbo àwọn ìròyìn pàtàkì tẹ fún wa ẹ, pàápàá jùlọ lórí àwọn iṣẹ́ tí Records ṣe káàkiri nípa ọ̀rọ̀ ìlú. Ẹ ṣe gan-an. Lọ́jọ́ Monday àbíjọ́wọ́ náà ni a tẹ́tí sí ètò yìí náà. A jẹ gbogbo nǹkan tẹ sọ nípa àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe káàkiri àti ìlanilóye tẹ̀ ń ṣe fún wa lórí ẹ̀kún omi. Ẹ ṣe púpọ̀.
0: Ẹ ṣe púpọ̀.
3: Mo kàn sí kò fẹ́ bẹ̀rẹ̀ fún mi pé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ tó wà káàkiri àdúgbò báyìí. Ó ti pẹ̀lú nǹkan tó ń jẹ́ kí omi tó wá pọ̀ kágbára pọ̀ báyìí, torí ọ̀pọ̀lọpọ̀ tilẹ̀ ṣe wà títì yẹn tí wọ́n rí bí kó o. Tó tó bá ti rọ̀, ó tún sọ sórí títì padà. Ẹ jọ̀ọ́ kí lẹ́lẹ̀ bá wá rí ṣe sí i. torí tí àwọn ọ̀dọ̀ tí ìbá ti wọnú gọ́tà lọ ibi kan ló máa lọ dúró sí tó bá lọ dúró sí ibi kan wá jẹ́ kí omi tó kún gbogbo bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ tó tẹ̀ yẹ kí àwọn ẹni pẹ̀kọ́ mi pọ̀ káàkiri àdúgbò bá yẹn ti yẹn lórí pé ọ̀pọ̀lọpọ̀ gọ́tà ló ti ẹjọ́ kílẹ̀ lè bá wá rí ṣe sí ilé kan máa tún ràn wá lọ́wọ́ pé kò jẹ́ kí ẹ̀kọ́ mi kó pọ̀ ní àdúgbò wọn.
1: Ẹ ṣe gan fún Mr. Oluwatosi tẹ bá fetí sí ètò tá ṣe níjọ Monday ẹ lé ẹgbádùn ọ̀rọ̀ tá sọ a sọ pọ̀ pé ìjọba nìkan ò lè ṣe gbogbo ẹ̀ ẹ̀yin tẹ́ ń gbé ní àdúgbò àwọn ló ń da dọ̀tí sínú gọ́tà so kán dẹ̀ máa jáde kán máa make sure pé gbogbo dọ̀tí gọ́tà yẹn kán kó gbogbo ẹ̀ síta so that omi á lè ráyè kọjá tí wọn ò bá tú environment yín ṣe omi máa dì omi ò ní dé ọ̀nà ìgbà ló máa ya sí ojú ọ̀nà so àwa ta jẹ́ ará àdúgbò community ó yẹ ká máa ran ara wa lọ́wọ́ because government ò lè ṣe everything fún wa àwa là ń gbé agbègbè area àdúgbò yẹn ó yẹ adàdìadà ní cda ó yẹ ká pìmọ̀ kan papọ̀ ká máa ṣe environmental sanitation ká máa ran ìjọba lọ́wọ́ ká máa make sure pé gbogbo dọ̀tí inú gọ́tà yẹn wọ́n kó gbogbo ẹ̀ jáde so that omi á lè kọjá because omi yẹn wọ́n link mọ́ra wọn ni tí ibì kan bá dí kò ní lè kọjá sí odi kejì so ó máa overflow sí ìgboro ni so ẹ̀yin àdúgbò yín yẹn ẹ jẹ́ kán try kán ní strong bond kán lè máa kó dẹ̀tì èèyàn tí ò bá kó dẹ̀tì ẹ lè report wọn fún appropriate authority wọ́n á dẹ̀ sanction wọn.
0: Ẹ ṣeun púpọ̀ Mr. Toka yí àfin Rabiat ẹ jọ̀wọ́ kí ni àwọn ará ìgbùgbùdọ̀ mọ̀ nípa àdúgbò wọn.
4: Ẹ ṣe olótùú nǹkan tí àwọn aráàlú gbúdọ̀ mọ̀ nípa àdúgbò wọn kí n tó bẹ̀rẹ̀ àwọn olóyìnbó máa ń sọ pé ó máa ń dára kí a ní àwọn ìmọ̀ kan kí a máa ní ìwú ká máa ní ìdí ẹ̀ àti ká máa mímọ bí mo ṣe fẹ́ ṣàlàyé ẹ̀ àti that we don't need it ká ní àwọn ìmọ̀ kan tí a nílò rárá ju kí a ní ìdí àwọn ìmọ̀ yẹn ká má wàá ni ta bá ń gbé ní àdúgbò ẹ jẹ́ ká máa fojú sílẹ̀ láti mọ̀ wípé kò ń ṣe gbogbo ìgbà ni gbogbo nǹkan máa lọ bó ṣe yẹ ìgbà mìíràn a lè rí ìgbà tó jẹ́ pé a need escape route a gbọ́dọ̀ mọ gbogbo àwọn ibi ibẹ̀ yẹn ibi tó yẹ kí a sá sí nígbà tí pàjáwìrì bá ṣẹlẹ̀ a gbọ́dọ̀ mọ̀ a ti gbọ́dọ̀ tún mọ àwọn ọ̀nà tó ṣe é gbà tó jẹ́ pé ààbò rẹ̀ dájú àwọn ọ̀nà tó jẹ́ pé a lè sá gbà tí ààbò rẹ̀ dájú bóyá tí ẹ̀kún omi bá dé a lè gba bí yìí
0: ẹlú ẹ kúrò lẹ o yes sir bond fm ni o ẹ jọ kí lórúkọ yín sà.
3: Ẹ̀sùn ìbéèrè mi ni pé mo fẹ́ bèrè pé ìrànlọ́wọ́ ni àwọn rescuers ẹ lè ṣe fún àwọn tó ṣe pé a wà nínú flooding area ni ti pariwo kan síjọba títí ìjọba òòjọ́ wa lóhùn.
0: Ẹ jọ̀wọ́ kí lórúkọ yín àti ibo ni àdúgbò yín sà.
3: Orúkọ mi ni Ọlájídé Adétọ̀nà mò ń pè láti Sangoọta ní Adébúlẹ̀ street. Èmi tí mo ń sọ̀rọ̀ yìí sì mo nípè ní Gbòjú. Síjọba ti rọ̀ pẹ̀lú ní ilé ìjà ìdí má dẹ̀wọ̀ àǹtà tó bá ti rọ̀ bá mi ta ilé wọlé. Gbogbo ọ̀dọ̀ aflọ́ọ̀dì ni a lè ti pariwo títí níṣẹ́ ló dàbí pé àfihàn ọ̀dẹ mọ̀ pa wà láyé òkú ṣe. So ìyẹn ni gbogbo kí ni aláwọ̀ ni àwọn red cross lè ṣe fún wa.
4: Ẹ ṣeun red cross oríṣiríṣi ọ̀nà la lè ṣe ìrànlọ́wọ́ fún yín tí a bá ní information gẹ́gẹ́ bí ẹ ti ṣe fún wa ní information yẹn láti san gbò nínú àwọn iṣẹ́ ta máa ń ṣe òun là ń pè ní assessment a máa kọ́kọ́ lọ sí inú agbègbè yẹn a máa lọ wò ó pé kí ló ń fa ìkún omi níbẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ wípé bóyá gọ́tà ti dí ni ó ṣe é ṣe kó jẹ́ wípé níbi tí à ń da ilẹ̀ sí tó jẹ́ pé ilẹ̀ wá kún àkúfàyà tó jẹ́ pé tí atẹ́gùn bá ti fẹ́ ó máa dí gbogbo gọ́tà a máa wá padà lọ sílé tí a máa jókòó tí a máa wá arrange wípé ó yá o ẹ jẹ́ ká lọ sí irú agbègbè báyìí tí a bá ti sọ fún àwọn ọ̀gá wa tí a ti ní support tá máa fi ṣe a máa wá gather together pẹ̀lú community yẹn torí a lè dá ṣe a máa ṣe nǹkan tá à ń pè ní environmental sanitation tabi hygiene promotion nkan ta ma kokko se niyan ta ba ti wa se tun a sese ma wa joko pelu awon adari adugbo yen ki a le mo itesiwaju ati awon nkan miran ti a le se fun agbegbe yin ni songo ota
0: e se un pupo iya wa Mr. Toka kini ohun ti e fe so fun awon eniyan wa ni shoki ba se nlo bayi
1: e se olodu nkan ti ma so fun awon eniyan ni pe in case ti o ba ti emergency ba wa e ma gbagbe lati pe 767112 te ba le kede si wa because te emergency ba sele te ba pe number ijoba ise to free won gbowo lori e but e gbodo pe ti nkan ko ba sele because sanction wa lori e o ti nkan ba sele bi kini ba e ma sare pe 112 and 767 so ohun emergency number wa in case ti jam baba sele ko ba je ile ko ba je omi ko ba je accident e ma gbagbe o 767112
0: e seun pupo 767112 awon egbe alagbelebu pupa na ni awon toll free lines wa ti e le pe si 080 3123 0430 ati 080 3993 7357 ti e ba pe won oni ja owo lowo yin ohun oda oni ja owo kuro ninu ipe yin adupe pupo lowo gbogbo eyin ti e teti gbo wa ati eyin ti e pe wole ati eyin baba wa lati basema ati iya wa lati egbe alagbelebu pupa a o ba wa pade lose to nbo ni akoko kan na ipade wa bi oyin o
5: Bon FM 92.9 FM Akarawupa lo kanju e kogiri to ba je ti o ere idaraya eto ti mo ni dokun eni ti o se ni le ni kan Bon 92.9 FM

ìgbìmọ̀ aṣòfin àgbà afárá Niger kíní àti ìkejì ilé gogoro kòkó àsúnbàdàn gbọ̀ngàn national theater àtàwọn ilé ńlá ní káàkiri Nigeria látọdún 1960 HBM Nigeria PLC tá a mọ̀ sí Lafarge Africa PLC tẹ́lẹ̀ ó kọ

0: ọ̀ lo Charlotten oògùn ibà tó ní àtẹ́mí àti nurofen nínú tí àjọ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́ Charlotten wà ní ìwọ̀n lílo tó rọrùn tó bá wíwú ara lóríṣiríṣi mu bẹ́ẹ̀ náà ló sì wà ní alábẹ́ Cherry fáwọn ọmọdé ẹgbẹ́ àwọn dókítà ní Nàìjíríà fún ìtẹ̀lẹ́ Charlotten oògùn ibà láti ní iṣẹ́ Ṣèlúnà Healthcare tí àyípadà wá sílẹ̀ ní ọjọ́ mẹ́ta kàn sí dókítà rẹ̀ Charlotten gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta.
1: Ǹjẹ́ ẹ tún káàbọ̀ padà sórí ẹ̀sùn pápá sáré ṣẹ́bọ́ọ̀rọ̀ fẹ́ máa tún lọ náà ìròyìn eléyìí òkè òkun tààrà nígbà lọ torí pé Luis Enrique akọ́nimọ̀ọ́gbá PSG ó ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ló fa kòmú òkun ẹ̀yọ olóhùn ní àfojúsùn ní sáà tó ń bọ̀ yìí pàápàá jùlọ ìtàn tí Real Madrid fi balẹ̀ àwọn ọmọ mi aláṣọ fún òun náà fẹ́ sí wọn jẹ òun fẹ́ kọ́pì òun fẹ́ ṣerú ẹ̀ torí pé ó dáa ká máa jowó òun rere ni látàrí pé ikọ̀ Real Madrid náà nìkan ni ikọ̀ nínú ìtàn ó ti gba ife ẹ̀yẹ Champions League lẹ́ẹ̀mẹta lẹ́ẹ̀mẹrin lẹ́ẹ̀márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ léraléra ṣùgbọ́n kóun kọ́ mu rán láti ibi pẹlẹbẹ torí pé àwọn ti gba kínní àwọn gba kejì léraléra náà sì ni ìkẹta ló wà níwájú àwọn yìí ó lóun ti bá gbogbo àwọn agbábọ́ọ̀lù sọ̀rọ̀ lápapọ̀ bákan náà bàbá olówó PSG pé kókó rọ̀ gbọ̀ọ́ gúnlẹ̀ kó sì ṣe àtìlẹ́yìn tó pọ̀ fún àwọn agbábọ́ọ̀lù náà torí pé sáà tó ń bọ̀ yìí Champions League ìfẹ̀yẹ náà alẹ́ ariwo gẹ́gẹ́ bá a ṣe máa ń pè é àwọn fẹ́ gba ife ẹ̀yẹ lẹ́ẹ̀kẹta kí PSG náà fi ìtàn náà balẹ̀ lẹ́yìn tí Real Madrid ti ṣe oyún tó bá níbẹ̀ inú òun ó dùn lọ́pọ̀lọpọ̀ láàrin èmi àti mo sì mọ̀ pé tó fi lè ṣe bẹ́ẹ̀ yóò tún máa jẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tó dáa jùlọ ní sáà tá a tún wà yìí gẹ́gẹ́ bí ìtàn lábala abẹ̀yẹn náà torí pé tó bá jẹun náà ni ká máa fi wúra wọn ikọ̀ PSG wọ́n ní ìfẹsọ̀nsẹ̀ pẹ̀lú Aston Villa láṣálẹ̀ tèmi gangan ni o ṣe ẹ ti múra lẹ̀ pé ọ̀pẹ́ ti máa gbé gbogbo ẹ ti gbé batu ẹ ti gbé PSG straight winning bákan náà ẹ ti gbé Aston Villa náà póun náà lè lù ú orí ká má gbàgbé akọ́nimọ̀ọ́gbá Aston Villa náà ní ìrírí tó dáa ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí ò ṣe fọwọ́ sẹ́yìn ní Europe pàápàá jùlọ Super Cup ó ti gbà á rí Europa ó ti gbà á rí tó bá tún aṣèré fún ikọ̀ Aston Villa ó fi ìtàn balẹ̀ gba Super Cup fáwọn náà ṣe rí pé yóò máa jẹ́ bí akọ́nimọ̀ọ́gbá ẹlẹ́ẹ̀kejì ó ti súnmọ́ Charlo Ancelotti dáadáa torí pé márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìtàn tí Charlo Ancelotti fi balẹ̀ nínú ìtàn ní ogbe Europe lápapọ̀ tó sì sí akọ́nimọ̀ọ́gbá kan tó tún lu ebá ṣùgbọ́n níbẹ̀ yìí ó Unai Emery náà ti wà ní bèbè ẹlẹ́ẹ̀kẹrin báyìí wọ́n fi lè ṣe bẹ́ẹ̀ gbà lálẹ́ tòní ó ti ń súnmọ́ bèbè láti fi ìtàn balẹ̀ gẹ́gẹ́ bí Charlo Ancelotti akọ́nimọ̀ọ́gbá Brazil lọ́wọ́lọ́wọ́ ta wà yìí ẹ jẹ́ ń dẹ́gà àpọ̀rọ̀jà ilé-iṣẹ́ BS Media lẹ́ẹ̀kan sí mò ń bọ̀.

to fi de lu badagri na ni mo ki gbogbo eyin ololufe te le se ke ma gbo eto yi lose ose eyin ara ilu Eko ya loja babalaje eyin akeko te nbe nisimi oluko osise oba eso agbofiro ati gbogbo loba loba nijoyi nijoyi LURTW egbe oni moto retail ati bebe lo eyin olokada keke maruwa eyin oko ajagbe akerukeo ati yi tin gbe epo ati gbogbo eya eka ile ise eya ede hausa ibo yoruba muslimi kristeni gbogbo awa ta je stakeholder ipinle Eko niyan ko si ba se ma yo owo eni kokan kuro ninu eto isejoba ipinle Eko te ba wa ipinle to wa autonomy when it comes to economic division eripe ipinle Eko ti ya laro oto kapa o wole fun ra eni lai reti ijoba apapo ogun yen ti se laye ojo si tipe ni gomina na to je are wa loni ti segun na fun ipinle Eko be ni pe ka da duro pe pa wo wole fun ra wa Eko ti jagun yen o ti bo lori re tipe ka da duro ka seto abu fun ra eni Eko ti wa lori e tipe ka da duro lai reti ijoba apapo lati sise oju ona Eko ti n se tipe n to sokunfa idasile LCDA ganu se gbagbe lodun na lohun aroba n baba atan ngba ijoba apapo so pe rara ko sowo asiwaju Bola Ahmed Tinubu si duro gbagba oro aje ilu Eko le pa o wole fun ipinle Eko lai reti enikeni iro ni o ori be ko ri be won ma sanwo osise ori be ko ri be almoni ipinle Eko ma npa o wole fun ipinle Eko won ma soju ona wo bi odun merin o ye yin na Eko de n se isakoso idaduro fun ara re o sanwo awon osise be ni se ilu n lo dede won alaga ijoba ibile n se un toto atun to ye baba n ba ri ibe ni LCDA alaga ijoba ibile dabasoke ese kuku asiwaju dale lodun na lohun eyi to bi un to bi le loni mi o le a le ka ye ise ti ka da LCDA ile ti pese fara ilu Eko ko wa sara ilu Eko nikan o be di LCDA omo Eko nikan kan lo wa nbe omo ipinle Ogun nbe omo Osun nbe Kwara gan nbe be denu gate wo se se ke ba usa nbe ko ma se ina kwa na ina gate ya lara wo ri ite ka ma gbe fashiwaju Bola Ahmed Tinubu niyan tori pe awon ofin itesiwaju lo mu ba ipinle Eko to fi n takoyo da fakoyo ja awon akegbe re to ku lo lorilede Nigeria ta ba wa wo orilede Nigeria loni oloni ipinle to n pawo bi ilu Eko si o rara o IGR loloyinbo n pe internal generated revenue to wole sapo ijoba ipinle Eko nikan ti won pa funra wo ko se legbe re nipinle kokan lolede Nigeria o baba ko Nigeria ta bo si agba nla aye ka bo sile adulawo ipo keta ma nipinle Eko wa oju awon orilede mi lo wo foro video kan dibi ti are Bola Ahmed Tinubu ti n soro wipe ipinle Eko ti jajabo ti da duro fun ra re lati ni autonomy when we talk about economy and budgeting ipinle Eko ti da duro fun ra re lai moye odun sigba ti ipinle ba wa nipo keta nile adulawo ti owo re po julo oju awon orilede bi Togo lo niye oju Cote d'Ivoire lo nu koda oju Ghana lo oju awon orilede bi Cameroon atawon ilu mi bi lume oju won lo nipa oro aje lo fi je pe Eko laro mi sa legbelegbe awon ilana ti won gba fi sejoba ipinle Eko progressive ni tori political map ti wa nkale map scale ti wa nle je pe ijoba to ba nde yo ma debani awon atupale yi ni ma se fun yin lose ose nipa ipinle Eko kin to ya bara lo sawon agbegbe mi eka eto oro aje ipinle Eko ni ma mu ma ko ma fi awon iroyin ti gomina ipinle Eko Babajide Olusola Sanwo-Olu ti won se
torí pé àdéhùn rẹ̀ ni wípé tọdún yìí ó fi parí táwọn ó fi handover fún ìjọba tó ń bọ̀. The theme plus agenda of the present administration tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí we continue with the progressive administration tó ń lọ ní ìtẹ̀síwájú. Wọ́n dẹ̀ ṣe àdéhùn wípé all going gbogbo àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ongoing project will be commissioned before handing over the administration to the next government. Wọ́n náà wọ́n máa gbìyànjú láti parí gbogbo iṣẹ́ yẹn pátápátá kò ní sí àṣekù bíjọba àmì ìbádé you start at fresh day. Láì bá gbèsè ńlẹ̀ láì jogún iṣẹ́ láì jogún gbèsè àdéhùn gómìnà Babájídé Sanwó-Olu nìyẹn that is why we call him Mr. Sellable. Ẹ jẹ́ padà sórí àlàyé mi lórí ètò yín ètò àìkó ilé tẹ̀ ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 Stable of Radio Nigeria from the office of the Commissioner for Information and Strategy Ọ̀gbẹ́ni Gbẹ̀ngẹ Omotosho with the support of the Permanent Secretary of the Ministry pẹ̀lú àtìlẹ́yìn olóòtú mi nkí ń pẹ́ kú ẹ̀lẹ́ ẹ káàbọ̀ sórí ètò yín ètò àìkó ilé níbi tá a ti ń jábọ̀ iṣẹ́ gómìnà ìpínlẹ̀ èkó Babájídé Olúṣọlá Sanwó-Olu lórí ìlàkàkà wọn láti jẹ́ kí ìjọba tó ń bẹ lóde yìí kò yọ̀rantí ju tàtẹ̀yìnwá lọ. Gẹ́gẹ́ bí àlàyé mi lọ́wọ́ tá a wà yìí àjọ tó rí sí èrò statistics àwọn àlàálẹ̀ àti ọgbọ́n àtinúdá òun strategic management of economy and budgeting wọ́n jó yé wa wípé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí purchasing power parity PPP and GDP of Lagos State ó ti wọ bí $259 billion ṣẹ̀gbọ́n tó jẹ́ pé lọ́wọ́ tá a wà yìí ipò kejì wọ́n tiẹ̀ ti gbé Africa's second largest city when it comes to economy nípínlẹ̀ Èkó wà tó jẹ́ pé ó kun ẹ̀mí ọrọ̀ ajé gbogbo ilẹ̀ adúláwọ̀ ní west africa ìpínlẹ̀ èkó jẹ́ lọ́wọ́ tá a wà yìí torí pé àwọn parakò yìí oníṣòwò tí wọ́n ń ba lẹ́ka ètò banking láwọn ilé ìfowópamọ́ káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n jóye wa wípé ìpínlẹ̀ èkó ó kópa ribiribi nínú ìdókòwò ọ̀rọ̀ banking káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà ní ìdí láǹfààní àti máa dárúkọ àwọn ilé ìfowópamọ́ yẹn gbogbo ilé ìfowópamọ́ orílẹ̀-èdè yìí sọ pé tá a bá ti yọ ọwọ́ ìpínlẹ̀ èkó kúrò nípa ọ̀rọ̀ banking and finance ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ìdókòwò orílẹ̀-èdè nàìjíríà kó pokùnumuṣu gbogbo àwọn ilé ìfowópamọ́ àlàyé wọn lọ́dún tá a wà yìí jó yé wa wípé tá a bá yọ ọwọ́ ìpínlẹ̀ èkó ìdókòwò èkó kúrò nípa economy nípa ọ̀rọ̀ finance nípa ọ̀rọ̀ banking lórílẹ̀-èdè wa nàìjíríà ọrọ̀ ajé orílẹ̀-èdè yóò pokùnumuṣu ẹṣẹ́ ní méjì ibi tí ọrọ̀ ajé ìpínlẹ̀ èkó tó lágbára dé. Ẹja sọ̀rọ̀ nípa trade and logistics lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí over 70% of national cargo flight ẹ̀gbọ́ national ni okò ṣèkó nìkan o lọ́wọ́ tá a wà yìí ta bá ń sọ̀rọ̀ wípé a fẹ́ kó ọjà gba orí omi a fẹ́ kó ọjà gba orí ilẹ̀ a fẹ́ kó ọjà gba òfurufú 70% ẹ̀ ń tó ti ń jẹmọ́ cargo ìpínlẹ̀ èkó ni o àpapa ni wọ́n ń gbà tinker island ni wọ́n ń gbà o tí mo fi máa ń sọ ń gbogbo ògbà wípé okùn ẹ̀mí ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà èkó lelédùà gbé kalẹ̀ sí. Àwọn àlàyé mi tí màá mú wá lọ́sẹ̀ọ̀sẹ̀ ayé kan máa fi àwọn ìròyìn díẹ̀díẹ̀ gbà ni o à á sọ̀rọ̀ agriculture à á sọ̀rọ̀ nípa education à á sọ̀rọ̀ nípa tertiary education wa from grassroots to the tertiary level a máa sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ civil servants civil service commission bóò ni àwọn ètò àwọn èèyàn ṣe ń wá iṣẹ́ sí nípínlẹ̀ èkó private sector public sector and individual báwo ló ṣe ń soríire sí a máa mẹ́nuba àbọ̀sí infrastructural development àwọn ètò iṣẹ́ ojú ọ̀nà flyover bridge àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ ìkó lé ń lè tó tẹ́ ń gbọ́ léṣe bond fm náà láṣìwà 92.9
eje pada sori oro aje ipinle eko ti mo menuba le nkan nipa economic development of Lagos state wadi joye wa wi pe ta ba so nipa manufacturing kada ile ise le ka pese owo ilu jade lowo lowo ta wa yi Lagos state owns the critical industrial zones in the whole Nigeria ta ba soro ipinle to produce un to mo rile de Nigeria n consume julo ipinle ikoni o e lo si agbara e lo si ikeja e lo si Lekki free trade zone e lo si Korodu e lo si Badagry e lo si awon aye aye ke wo le ise la la la la ti won pe so wo ilu jade to ye pe the large share of Nigerian consumer goods so yon consume jade je julo lorile de Nigeria lowo lowo ipele eko ti gba waju o elu la fe ka ni yin adipele lori ilakaka ijoba ipele eko se ka soro technology ni lowo lowo ta wa in the whole West Africa ipele eko lo lead when we talk about technological hub housing multiple technology unicorns ta ba soro nipa major data centers ta ba soro nipa imo technology taban soro nipa bi imo ayara bi asa ayelujara bi ajire to tin pawo wole collectively individual private sector ijoba ipinle eko la kokko e lo sori ero ayelujara e bo gaye se nta warawara nbe e wo bawo yo ti se sori ire lori ero ayelujara e lo wo awon content creators wa e lo wo awon to n pawo wole lori ero ayelujara hello wo awon eyan ti won se networking hello wo awon eyan ti won se stock exchange lori net ati be lo ipinle eko ni o e je bo si oil and gas abi ki pe ni oil and energy lowo lowo ta wa yi investment to lowo lori julo ni gbogbo ile adulawo ta ba so nipa ipo ta so nipa oil and gas massive Dangote refinery ni o ati be lo la wa alumoni to nbe ninu ile to je pe gbogbo ile adulawo to ku won ko eko lara ilu eko ni o ilu la fe ka e je oye wa wi pe ile epe iko owo ni omi iko owo ni ka ni afefe se bu sinu ugo ni afefe iko owo ni oyibo kan lo gori afara osodi lodun kan na to wa so di bimo wi pe ha owo lo nsofo danu leko yi ki lori to fi so be only the kind of population to wa ni ilu eko olohun o ti riru owo re ni gbogbo ile adulawo gbogbo ni mo fi so fun yin pe awon oyibo kan be ni ipinle eko to je pe opaku tele oro aje won iko won fi kale si awon le tura kan be nilu eko to je pe ke to rawo dudu nbe ye se die o olohun le ma ba to du awon igbo won kun be won mo wi pe ko si bi ti awon le gberu le wo so be si to koja ipinle eko lo je pe oro aje ipinle eko o se fi we ti pe kokan lori di Nigeria o mo ti so pawo orile ede gangan nile adulawo gan won be lepe ipinle eko ni taba soro nipa oro aje re se ka soro ni internal generation ni ilana ti won gba owo ori o ti wa digitalized Lagos state internal revenue service won kon generate owo lona ilana ayelujara nigba mi won ni lo sile ifo won ni lo sile ise mi kan to gbowo ori lowo won won ti digitalize e ati be lo infrastructure investment ti ipinle eko ba wa pawo wole kini won fowo se kini won fowo dalara e wa fara bridge bo ti se po fourth mainland bridge third la bi tele ele ekeri o lo lowo lowo bayi nipinle eko taye wa lujara transportation networking digital connectivity coastal trade infrastructure to lo nipinle eko to ba wa ni ipinle ni ilu kan si keji wa network oro aje re lai si isoro o le lo oko oju ori o n bari ajo e lo di ye o le lo oko bi rt
lamata o n ba ni ajo e lo niye aje wole bo se rin bo se rin mo so fa won kon nigba ta se statistic nipa economy ipile eko mo je ye awon ta don soro nibi stakeholders meeting na tojo meti economy mo je ye wo wi pe bi ago ti se se ke ke ke seconds every seconds lo wo fi wole fun ipile eko bi seconds ye de se nka ka ka ka na lo wo wole fara ilu eko bebi na se n ba yin soro yi 30 minutes ti mo fe lo yi owo ni owo wole sapo ijoba owo wole sodo eni ti soro owo wole sodo ile iseju kokoko seconds kokoko ke owo ni fun gbogbo ara ilu eko oni keke maruwa n pawo olokada n pawo oni olomi n pawo oni drink n pawo oni moto n pawo oni trailer n pawo oloju ko si iseju kokoko wakati kokoko lowo fin wole fara ilu eko ati fun joba ipinle eko eyin temi eje n dato mi die eko lele gbo le se bond fm mulawa 92.9 stable of vero nigeria ele eku kale

ẹyẹ ènìyàn mi nípínlẹ̀ Èkó ẹyẹ aráàlú Èkó tolórí tẹlẹ́mù wa nípínlẹ̀ Èkó mo kí yín lẹ́ẹ̀kan sí ètò yín ètò wa Èkó ilé ńlẹ̀ ń gbọ́ iléeṣẹ́ Bond FM 92.9 àkọ́tún ètò ní pàtàkì ètò ní tá a fi ń jábọ̀ ṣe gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Olúṣọlá Sanwó-Olú pẹ̀lú ìlàkàkà àti ìgbìyànjú wọn láti jẹ́ pé ìpínlẹ̀ Èkó kó máa tẹ̀síwájú sí pẹ̀lú gun Ọlọ́run mi ní jù báyìí lọ fọ́sẹ̀ yìí tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ tuntun ni màá tún wá fún yín onírúurú ìlàkàkà gómìnà Babájídé Sanwó-Olú àti igbákejì wọn Dr. Kádírì Ọbáfẹ́mi Hamzat àti àtìlẹ́yìn ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó lábẹ́ ìṣàkóso Dókítà Mudashiru Ajayi Ọbásà torí bí bá la ò bá sè bí bá a sè kò sí ohun tí bá a la máa lá bí bá a sè ò bá sè o ilé ìgbìmọ̀ aṣòfin ò bá máa buwọ́ lu àwọn àbádòfin kan tó ń di ojúlówó òfin tá à ń ṣàmúlò rẹ̀ nípínlẹ̀ Èkó Èkó ò ní máa tẹ̀síwájú bó ti ṣe ń tẹ̀síwájú yìí bára ìlú ò bá wá bọ̀wọ̀ fún òfin ìlú ó ti di rúdurùdu la fi ń kí ṣàkọ̀tún òun ṣàkòsí àtàlára àtajèrò tá à ń kópa nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Èkó gbogbo wa la kú iṣẹ́ takuntakun mo kí kábíyèsí aláyélúwà ọba ridwan babatunde oṣùọlá lé akin olùdí first olówó èkó baba fuad happy 23 years on your forefather's throne bá mi gba ọdún ọdún kan ní fún yín o àṣeyìn ṣàmọdún àṣàmọdúnṣe mi lágbára ti ọlọ́run ọdún tí ń bọ̀ àjọṣe ni ọdún tó tún ń bọ̀ àjọṣe ni ọdọọdún ṣapó orí ọdọọdún lẹ wà ń wà ọdọọdún lẹ máa wà lórí ìtẹ baba ńlá yín láṣẹ ìdùmàrè ẹka ètò yín ètò wa èkó lé látòrí adéyẹmí adésọyà akíjúwà iléeṣẹ wa tí wọn ń ṣe bẹẹ ń fẹyìntì wẹrẹwẹrẹ alhaj abdulwahab alade àkọsílẹ ọmọ aláṣọ ńlá èmi mọ tí n fẹ sọ ju wípé jazakallahu khairan nas'alallahu la utu lil umr bil afiya emi yagun en la afiya eyin nu olohun nu pelu ware eyin nu olohun nu pelu daada e sha ma se be se se lo alaju wahab o ma la so nla akosile e ni sha are leyin feyinti la se idumare director wa yoyo dlo princess adenike adegoke wura ola e ni sha se ti la se idumare ẹjẹ ìṣẹ́bẹ́ ẹ̀ kí n yẹ̀bà mo draw curtain tí mo sáìn sí adéyẹmí adésọyà lólóòtú mi commissioner for information and strategy ọ̀gbẹ́ni gbẹ̀ngọ mọ́tòṣọ́ gbọdúpẹ́ lọ́wọ́ wọn abdul fatahi abdul kafar lórúkọ ọ̀tọ̀dọ̀ ọ̀tẹ̀ni the pride of islam the prince of awori kingdom ọmọọba gbogbo ilẹ̀ awori nínú ọ̀rẹ́ ẹjẹ́ àpàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ire kábítì.

0: kọ́gó kọ́gó lago méje àṣálẹ́lù ẹ̀kọ́ àjálẹ́ o àkú iṣẹ́ lónìí ìròyìn àgbáyọ̀wé tó ń dé sétí gbọ̀nyìn láti lè ṣe bond fm 92.9 kẹjà nípínlẹ̀ èkó ṣíwájú ẹ̀gbọ́ kókó tó ń bẹ nínú ìròyìn náà ìjọba ìpínlẹ̀ èkó ṣetán o láti sọ àwọn ààyè ìdálẹ́nu sí kí ó dibi tí wọ́n ti máa pèsè agbára náà mọ̀nàmọ́ná jáde nípínlẹ̀ èkó ọba àwúṣẹ́ tìǹbù onígbòǹgbò kan sára sígiwá iléeṣẹ́ bond fm alhaji wahab àkọsílẹ̀ bí wọ́n ti ṣe ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba ìjọba àpapọ̀ ti darí àwọn agùnbánirọ̀ ọgọ́rùn-ún mẹ́ta síléeṣẹ́ tí wọ́n ti ń pèsè afẹ́fẹ́ gáàsì èyí tí wọ́n ń lò sínú àwọn ọkọ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ òkèrè bí kò bá tí ì pani ẹ̀mí ń bẹ obìnrin kan ni wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ ní orílẹ̀-èdè colombia lẹ́yìn wákàtí 36 ti àlàpà ilé ti wó lù ú lórí o wáyé o ròyìn ọ̀rẹ́ lákọ̀tún látẹnu abdul fatahi abdul gafar ìjọba ìpínlẹ̀ èkó sọ pé gbogbo ààyè ìdálẹ́nu sí tí ó ti pẹ́ ni wọn yóò sọ di ibùdó tí wọn ó ti máa ṣàmúlò agbára náà mọ̀nàmọ́ná èyí tí ó sì wúlò fún ìdàgbàsókè ìpínlẹ̀ èkó ètò náà ni wọ́n pè ní lagos waste to energy plant initiative èyí tí ìjọba ìpínlẹ̀ èkó gbé kalẹ̀ láti sọ àwọn ààyè tí wọ́n ti dalẹ̀ síbẹ̀ lọ́jọ́ tó ti pẹ́ di ibi tí agbára náà mọ̀nàmọ́ná yóò ti máa jáde eléyìí tí wọ́n sì tún máa ṣàmúlò àwọn nǹkan mìíràn ní orí ilẹ̀ náà adarí iléeṣẹ́ àjọ kólẹ̀kúnà ti ìpínlẹ̀ èkó dr muyiwa garigeshin ló ṣiṣẹ́ lójú eégún ìròyìn ọ̀hún nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìjọra ọlọ́pàá ọ̀gbẹ́ni garigeshin sọ di mímọ̀ wípé aka ìmọ̀ya àwọn ilẹ̀ tí wọ́n ti dá lẹ́nu sí lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n fẹ́ ṣàmúlò rẹ̀ tí yóò sì wúlò fún àwọn aráàlú lójúnà àti má ṣe jẹ́ kí ibẹ̀ dibi tí ó máa dá omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù sílẹ̀ sí ọ̀gá àgbà fún àjọ ọlọ́mà sọ pé ìdàgbàsókè eléyìí yóò tún jẹ́ kí ìlú èkó tún gbòòrò sí pàápàá lágbègbè ìkòròdú badàgbì àtàwọn ààyè míì bẹ́ẹ̀ tí wọ́n ti máa pèsè agbára náà mọ̀nàmọ́ná jáde fún ìwúlò aráàlú àtàwọn iléeṣẹ́ kéréje-kéréje ẹ̀wẹ̀ àwíṣẹ́ ìlú onígbòǹgbò ọba olúwaṣẹ́gun adéyẹmí àjẹsà ti ránṣẹ́ ìkíni kú oríire fún gíwá tó ń kógbá wọlé iléeṣẹ́ bond fm alhaji wahab àkọsílẹ̀ wọ́n sì ṣe àpèjúwe ìfẹ̀yìntì wọn gẹ́gẹ́ bí eléyìí tó nípa ribiribi nínú iléeṣẹ́ ọ̀hún bó ti ṣe gbòòrò sí i àwíṣẹ́ onígbòǹgbò tí wọ́n jẹ́ bàbá àṣàlẹ̀ fún àyíká iléeṣẹ́ yìí tí wọ́n sì jẹ́ olùtẹ́jú sí iléeṣẹ́ ọ̀hún gbogbo ìgbà ni wọ́n ránṣẹ́ ìkíni kú oríire ọ̀hún ní kété tí wọ́n gbọ́ ìkéde ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọba èyí tí gíwá iléeṣẹ́ ọ̀hún tí wọ́n ń ṣe ọba àjàsà sọ pé iléeṣẹ́ bond fm rí ìdàgbàsókè tó yá kankan lábẹ́ ìṣàkóso alhaji wahab àkọsílẹ̀ eléyìí tó sì nípa ribiribi nínú ìdàgbàsókè ìjọba àtàwọn aráàlú tó fi mọ́ àwọn lọ́balọ́ba àwíṣẹ́ onígbòǹgbò sọ pé alhaji wahab àkọsílẹ̀ jẹ́ olórí tí ó kó àwọn èrò ẹ̀yìn rẹ̀ mọ́ra tí ó sì fi ohun ṣọ̀kan láti mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ èkó àti àyíká rẹ̀ ọba àwíṣẹ́ onígbòǹgbò tó jẹ́ olùtẹ́tí sí iléeṣẹ́ ọ̀hún lóòrèkóòrè sọ pé akọ́ṣẹ́mọṣẹ́ tó mọṣẹ́ rẹ̀ ń ṣe ní gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ bond fm náà pẹ̀lú àwọn ètò amóríyá lẹ́ka ètò ìlera ẹ̀ka ètò ìṣèjọba àṣà ìṣe àti àgbélárugẹ èdè abínibí ilẹ̀ yorùbá káàkiri ilẹ̀ yorùbá o ọba adéyẹmí àjẹsà gbà ládùúrà pé ìfẹ̀yìntì náà kò ní jẹ́ ìfẹ̀yìntì sórí àìsàn tàbí àárẹ̀ àbí ikú òjijì dípò èyí àlàáfíà tó péye ẹ̀mí gígùn yóò jẹ́ ti alhaji wahab àkọsílẹ̀ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ọ̀hún àjọ kan tí wọ́n pè ní first class muslim foundation fcmf ti rọ gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ ti first class tí wọ́n gbèyè jáde wípé kí wọ́n lọ gbé kúrò lókun àyà wọn láti jápa kúrò lórílẹ̀‐èdè yìí dípò yìí kí wọ́n lo ọgbọ́n ìmọ̀ àti ìjìnlẹ̀ tó ń bẹ láyé wọn pèsè iṣẹ́ ọwọ́ àti fún ìdàgbàsókè orílẹ̀‐èdè nàìjíríà alága fún àjọ ọ̀hún dókítà sulaiman ogunmúyíwá ló pe ìpè náà níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta tí first class muslim foundation gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tó gba ìwé ẹ̀rí first class jáde láwọn fásitì káàkiri orílẹ̀‐èdè nàìjíríà dókítà ogunmúyíwá sọ pé orílẹ̀‐èdè nàìjíríà ní àkàǹkà tó àlùmọ́ọ́nì ọrọ̀ ajé lórílẹ̀‐èdè yìí tí àwọn akẹ́kọ̀ọ́ lè ṣàmúlò rẹ̀ dípò sísálọ sókè òkun ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta náà nibi ti a ti ri awon akeko to gboye first class jade lawon university lo le de Nigeria ti won wo bi 50 ni won ko won si yara foride ojo meta lati ko won ni imo ijile bi a o ti se lukara bi aje nilana ise ti kaluku won ko ti won si je eyan asiwaju re leyin wa ola eja agbon ti won so
1: awon wahala ti awon ma ri o ti bi pe won sori re ni ti won ori ni re ko won ah ka won ko ju e afa ko ja ti pe atuko won gbe won se ma ri itesoju re ko won ni awon ile ile jija to wa lagbaye kakiri pe na ni lati je ki won ri ise gidi pe pe se ni won fe se lati le guide won lati le achieve goal won ki won ri pe awon lu
0: no ro ti re nbe adari ile eko to je ti Yaba College of Technology Dr. Ibrahim Abdul horo awon akeko gboye na pe ki won gbajumo ise won ko si ni ojo ona lati je asiwaju re leyin wa ola o en to je olotu fun awon ile eko to je ti Omnicom Solution ogbeni Fahid Olajide gba awon akeko na ni yoju lati gbe opolo kale sawari owo otun ti o wulo fun ra awon ati ise ti won ko ni ile eko bẹ́ẹ̀ ni abilékọ Olábí ń pe Afọlábí gba àwọn akẹ́kọ̀ọ́ náà yànjú láti jọ jẹ́ ògbóǹtarìgì onímọ̀ nípa ètò ìmọ̀ tẹkinọ́lọ́jì àti ìkọ̀síra ẹni tó yà láàárọ̀ ọ̀tọ̀ láti gbé iṣẹ́ wọn lárugẹ ẹja àgbọ̀n táwọn náà ní sọ.
2: Mo ti fún mi ní confidence. Mo ní láti fi navigate life in general. Ọlọ́run á túbọ̀ máa kẹ́ wọn. Àwa náà a tún máa ní láti give back sínú program yẹn. Program wa very very impactful.
3: Nítorí jíjẹ́ first class student ó ṣe òpin ìrìn àjò. So ètò yìí ti jẹ́ kí owó ti la ojú mi sí gbogbo nǹkan tí wọ́n máa nílò láti fi tẹ̀síwájú lórí ọjọ́ iwájú.
0: Díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ fọ́sí class tó kópa níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún lẹ́gbẹ́ wọn yìí tí wọ́n sì jábọ̀ wípé ìrírí ńlá gbà ló jẹ́ fún wọn láti rìn àjò ọjọ́ ọ̀la wọn. Lẹ́ka ètò ìlera wọn ti sọ mímọ̀ wípé ìgbáyégbádùn ìlera àwọn òṣìṣẹ́ ọba ṣe kókó ó ṣe pàtàkì lójú náà ti jẹ́ kí iṣẹ́ wọn kó gbèrú sí lẹ́nu iṣẹ́ ọba. Olórí òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Ọláríwájú Sàká ló sọ̀rọ̀ yìí níbi ètò tó jọmọ́ ti àyẹ̀wò mọ ipò ètò ìlera rẹ tí ìjọba ìpínlẹ̀ Ògùn gbé kalẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọba nípínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta. Ọ̀gbẹ́ni Ọláríwájú Sàká sọ pé wọ́n ṣe ètò náà lójú náà àti jẹ́ kí àwọn òṣìṣẹ́ ọba ní àǹfààní sí ètò ìlera tó péye láti gbégi dínà àwọn àìsàn burúkú tó lè dẹ́mi wọlé gbòdò lọ́jọ́ iwájú. Wọ́n rọ àwọn òṣìṣẹ́ ọba náà láti ṣàmúlò ẹ̀kọ́ tí wọ́n kọ́ níbi ètò ìlera náà lójú náà àti jẹ́ kí ara wọn gbá yagiyagi kó má baà kúrẹ̀tẹ̀ tàbí darúgbó ọ̀sán ọ̀gàn. Alámòjútó nípa ìtọ́jú mọ̀lẹ́bí Dókítà Adékunlé Adékànbí ti àtúrí abilékọ Mọyọ̀ Sọrẹ Adémúyíwá àtòlórí àwọn èèyàn tó ń mọ̀ nípa ètò oúnjẹ aṣaralóore àti ètò egungun ọ̀gbẹ́ni Ọláriwo Kọ́láwọlé Mustapha gba àwọn òṣìṣẹ́ ọba níyànjú láti máa lọ fún àyẹ̀wò lóòrèkóòrè nípa ètò ìlera wọn lójú náà àti ṣe alábàápàdé àìsàn burúkú tó bá lúgọ sáàgọ ara wọn láti bá ṣètọ́jú rẹ̀ lásìkò. Ó rọ̀ wọ́n láti máa jẹ oúnjẹ aṣaralóore kó sì máa fara ní ìsinmi lóòrèkóòrè tó bá ń bẹ lẹ́nu iṣẹ́ òun. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà sọ pé àwọn ti yọwọ́ kílà ń kó àwọn tí ò mọ̀ nípa ètò ààbò nípínlẹ̀ Ọ̀ṣun kúrò nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà kó má baà di pé wọ́n tẹ̀yìnbọ̀gbìn lẹ́nu lẹ́yìn ètò ìdìbò náà àbí lásìkò tí wọ́n ń dìbò. Alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá CSP Aniyu Niadu olókéde rẹ̀ lórúkọ ọ̀gá ọ̀gbà ọlọ́pàá lórílẹ̀-èdè wa Nàìjíríà IGP Ọlátúnjì Wilwan Dísù tí wọ́n sì sọ di mímọ̀ wípé àlàálẹ̀ ti wà fún àwọn ọlọ́pàá náà láti ṣiṣẹ́ wọn bó ti tó àti bó ti yẹ ní ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ẹ̀dẹ̀. Wọ́n ní àwọn ọlọ́pàá tí ó máa kọ́wọ̀rí pẹ̀lú gbogbo àwọn òṣìṣẹ́ àjọ INEC láti dáàbò bo irinṣẹ́ ètò ìdìbò tí yóò fi dé ibùdó ìdìbò tí wọn yóò fi tò ó tí wọn ó fi dìbò tán tí wọn ó sì ka ìbò náà làwọn ti gbé kalẹ̀. Wọ́n fa gbogbo àwọn olóṣèlú létí àti gbogbo àwọn adíje dupò àtàwọn olólùfẹ́ wọn tó fi mọ́ gbogbo aráàlú nípínlẹ̀ Ọ̀ṣun láti lọ ṣe gààyà takété o sí rògbòdìyàn bó bá pa bó bá bù lẹ́sẹ̀ wípé ẹnikẹ́ni tí ọwọ́ bá ti bà yóò bara rẹ̀ láyè tí ò fẹ́. Wọ́n rọ wọ́n láti má ṣe jí ìbò gbé tàbí da ìbò láàmú tàbí da aráàlú tó ń dìbò láàmú bí bẹ́ẹ̀ kọ́ òfin yóò gbiná wojú wọn. Yàtọ̀ sí àwọn ọlọ́pàá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ DSS tó fi mú àwọn ẹ̀ṣọ́ civil defence yóò wà níbẹ̀ to fi mo awon ile to aboju popo FRC loju na ati je ki eto dibo ti o waye ni ijoba ibile ogbon ni ipinle osun ti o fi yan gomina ti tesiwaju isijoba ori ipinle na ti o fi lo ni orowo orose ati tewogba omo orilede Nigeria iroyin agbaye le gbo lati le ise bonda FM 92.9 keja ni pele Eko.

ẹni orí kí pọ̀ lọ́jà ká má mọ tẹni náà ló mú kí aláìlúwa ọba Riliwanu Babatunde Aremu Oṣù Ọlálé Akiolúdì Falls CFR Ọbọ of Lagos Olú Èkó Baba Fuad Ọbọ of Lagos Ọmọkútere Sàlóògùn Bàjà Ọmọ Òṣágìrì Gbágìrì Ọmọ Ayẹ̀pọ̀tọ̀ bí ẹni ìyànde máa kí ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún ẹ̀ka tó ń pawó wọlé fún orílẹ̀-èdè wa Nàìjíríà Federal Inland Revenue Service Alàgbà Babatunde Fowler wọn náà ní gangan náà ní ọjọ́ bí pé ẹ ṣe púpọ̀ ọdún láyé àti ní ààyè rere lórúkọ aláìlú ọba Riliwanu Babatunde Aremu Oṣù Ọlálé Akiolúdì Falls CFR Ọbọ of Lagos Olú Èkó Baba Fuad àwọn olórí láàfin nígà wọn kìí bákan náà ni gbogbo ọmọ ọba wọn kìí àwọn olóyè onífìlà funfun ìlú Èkó wọn kìí bákan náà làwọn honorary chief lábẹ́ alàgbà sa adébútú kẹsíntì bàbá àjẹbù gbogbo náà ni wọn kìí pé ẹ ṣe nígbà ọdún láyé ẹ ṣe púpọ̀ lókè èèpẹ̀ bọ́dún bá dún báyìí pèrègùn máa ń máwọ̀ tuntun wọ̀ ni ẹ máa bá gbà mú ni ẹ ní dẹni àná láéláé ìwúre láti ìgà ìdúgọ̀ràn láti ẹnu aláìlú ọba Riliwanu Babatunde Aremu Oṣù Ọlálé Akiolúdì Falls CFR sí alàgbà Babatunde Fowler fún ti pọpọ ṣin ọjọ́ ìbí wọn tó gbòde.

0: ẹni òdókó bá bẹ́ẹ̀ nìkan rí ni yóò pè ti babọ òhun tóbi jù
1: Khalifa Herbal Therapy
0: àgbálẹ̀ ìṣẹ́ṣẹ́gùn ìpínlẹ̀ tó ń ṣèlúmọ̀ọ́kẹ́ ògùn ìpínlẹ̀ ni
1: marathon extra bitters
0: ló pọ̀ lórí
2: ó ní gbogbo èèyàn gbó ṣùgbọ́n
0: Khalifa Herbal Therapy káàbọ̀
1: káfí bóyá tẹ́gbọ̀n ṣètọ́jú onírúurú àìsàn
0: àbí àrùn tó ń bá ní ìjà lágbo ara
1: ọlọ́run ló ń fún wa ṣe
0: kẹ́dà ó má rọrùn sùn
1: káyà ẹni ó máa já pìpìpì
0: ká máa mí gúlegúle
1: ẹgbẹ́ korí ti ń sán ni wàwàwà
0: iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fa ní so
1: Khalifa Herbal Therapy ti wà fún wa ní sẹpẹ́
3: ilé iṣẹ́ wa wà ní
4: number 6A
3: Bams Ladipo Street
4: Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó
3: ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 08060909516
3: ẹ̀kan sí
4: 08060909516
0: Khalifa Herbal Therapy gbogbo kùdìẹ̀kùdì ara
5: tó wà fún ẹ̀kan dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ wa láti iléeṣẹ́ Khalifa Herbal Therapy tó jásí pé ìgbáyégbádùn tèmi ti yín òun ló jẹ wá ní ogun èyí láti sọ fún wa pé iléeṣẹ́ Khalifa Herbal Therapy ti lalẹ̀ wò ní ìlú Èkó ní number 6A
6: Bath Ladipo Street
5: Abúlé Ẹ̀gbá ẹgbọ́ lẹ́ẹ̀kan sí number 6A
6: Bath Ladipo Street
5: Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó ẹni tó bá ní ìbéèrè tàbí àlàyé tàbí ẹ fẹ́ mọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa iléeṣẹ́ wa àti ohun tí à ń mójútó ní iléeṣẹ́ wa ẹ lè pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516 ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí 08060909516 àláfíà yín òun ló jẹ wá ní ogun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló já sí wípé ìpèníjà kan tàbí méjì òun ló ń dà wọ́n láàmú nínú àgọ́ ara wọn ẹlòmíì ti náwó náwó àìsàn yẹn á lọ àtúnpadà wá ẹlòmíì ti lo oríṣiríṣi ogun àìsàn yẹn á lọ àtúnpadà wá kódà orúkọ àìsàn tó ń ṣe ẹlòmíì ń jẹ́ kí àìsàn yẹn kọ́ máa lékún lójoojúmọ́ nínú àgọ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lájẹ lógún lọ́dọ̀ àwọn baba ńlá wa tí wọ́n bí wa láti lè máa gbégbèsè ayé ìrọ̀rùn àti láti lè máa ṣe ìtọ́jú ara wa pẹ̀lú egbògi ìbílẹ̀ nínú ìwádìí àti iṣẹ́ ìjìnlẹ̀ tí iléeṣẹ́ Khalifa Herbal Therapy ti ṣe òun ló jẹ́ ká mọ̀ pé nínú àwọn ìpèníjà tí ogun ìbílẹ̀ tí wọ́n ní òun ni pé ogun ìbílẹ̀ a máa rùn a máa korò kò kí ló ń dùn wọ́n mo fi sọ fún wa pé iléeṣẹ́ Khalifa Herbal Therapy sì ṣe ìgbìyànjú àti sì rí àwọn ọ̀nà àbáyọ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpèníjà wọ̀nyí láti lè jásí pé egbògi ìbílẹ̀ tí ń jásí iléeṣẹ́ Khalifa Herbal Therapy gbogbo ẹ̀ ló ní ọ̀nà àmójútó rírun ni kíkorò ni kò lóòdì wọn ni gbogbo ẹ̀ ni a ti ṣiṣẹ́ lórí ẹ̀ tó fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun ìbílẹ̀ tó ń jáde iléeṣẹ́ wa oníhóró wà níbẹ̀ ta lè lò níbikíbi ta lè lò ní àsìkò yòówù tí wọn bá sọ fún wa pé ká lò pàápàá jùlọ àwọn tó jẹ́ olómi kò kírun ó sì ti ní òdiwọ̀n tá a máa lò gẹ́gẹ́ bí àlàyé àti ìpèníjà tá a bá ní nínú àgọ́ ara wa wọ́n lè máa lérò pé àrùn tó ń ṣe é kò ní lọ tú dànù gbà wípé ọjọ́ kan ló débẹ̀ ọjọ́ kan náà ni ó sì kúrò nínú àgọ́ ara rẹ ìmọ̀ ìjìnlẹ̀ àti ìwádìí ló jẹ́ ká mọ̀ pé ó ṣe àǹfààní ó sì ṣe kókó láti ṣe àyẹ̀wò fún wa ká lè bá a mọ pàápàá kùdẹ̀kudẹ èyí tí ń bẹ nínú àgọ́ ara wa ló fi jásí pé tá a bá déléṣẹ́ Khalifa Herbal Therapy a gba káàdì ìdánimọ̀ tá à ń pè ní consultation card pẹ̀lú 2000 péré láti lè fi ṣe àyẹ̀wò fún wa pé kí ni nǹkan tó wà nínú àgọ́ ara wa tá a fi lè mọ̀ wípé ìbáyìí ló ń ṣe mí ìbáyìí ló ń ṣe ọ ìbáyìí ló ń ṣe ọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn ló jásí pé ìbẹ̀rẹ̀ wọn tí olóyìnbó ń pè ní symptoms a máa jọra wọn àmọ́ àyẹ̀wò ni ó ṣe àfihàn wípé eléyìí ló ń ṣe lágbájá eléyìí ló ń ṣe làkásègbè tá a bá dé iléeṣẹ́ Khalifa Herbal Therapy onírìnrìn àwọn egbògi ìbílẹ̀ ló ti wà ní capsule tó sì wà ní olómi tó sì ṣeé fi ojú wò tó ṣeé fojú rí tó jásí pé bí a ṣe ń kó àwọn oògùn ìbílẹ̀ wọlé tàbí àwọn oògùn míì wọlé láti òkè òkun ó wù àwa náà láti lè máa kó oògùn tiwa náà jáde kó lè bà ṣe déédé pẹ̀lú kan tí World Health Organization tí wọ́n fẹ́ láti ọ̀dọ̀ wa gbogbo ọ̀ tó bá lérò pé ohun tó ń ṣe mí ǹjẹ́ yóò lọ tù ú dànù pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ ni yóò di ohun ìgbàgbé tẹ bá ní ìbéèrè kan tàbí méjì lórí àlàáfíà yín tàbí lórí nǹkan tí mo sọ yìí ẹ lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08060909516 gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516 a wà ní
6: 6A Bath Ladipo Street
5: Abúlé Ẹ̀gbá níbẹ̀ lẹ́ ti rí iléeṣẹ́ Khalifa Herbal Therapy tá sì ti da yín lóhùn tẹ́ sì ti rí ọ̀nà àbáyọ sí kùdìẹ̀kudẹ èyí ti ń bẹ nínú àgọ́ ara yín àwọn àgbàlagbà wọn a máa pe àìsàn kan ní àìsàn òkú àrùn òun làìsàn tá náwó náwó sí tó kọ̀ tí ò lọ tá a lògùn sí lògùn sí tó kọ̀ tí ò lọ kódà ó ti sọ ẹlòmíì di ẹdun arinlẹ̀ débi wípé owó tó yẹ kó fi jẹun tó yẹ kó fi ṣeun mèremère nínú ayé ẹ̀ ni ó máa fi ra oògùn tẹ bá délé ẹlòmíì onírànran àwọn oògùn ìbílẹ̀ àti àwọn oògùn míì tí ó kì í ṣe tìbílẹ̀ òun lẹ́ba ní inú ilé wọn ìwọ lè máa lérò pé dárúkọ àìsàn yòówù tó ń ṣe nínú àgọ́ ara tú dànù èyí tí agbára ọlọ́run ọba ní ká lọ́dọ̀ wa à ń gbàdúrà k kon ma gbe wa si odo wa gbogbo yo to ba ti fe wa si ile ise wa le se kalefa ba therapy e mu igbagbo yin dani ke mu wa yewo dani ke si tun mo hotel fira igbogi bile dani anfani to wa nbe le se kalefa ba therapy ni pe gbogbo awon igbogi bile wa lo ti ni yi oko kan won de bi pe iye tagbara yin baka ohun le ra kuro ninu odo wa agbaladura pe to gbogun ninu aisan ati ti o gbogun ninu aisan ati mi ateyin te ngbo ko ni fi ara wa se ibugbe iwo le ma gbo mi fun gba kokko to ma wa le ro pe ah orisirisi awon eto lati ngbo orisirisi ile ise lati lo orisirisi awon ogun lati ra abeyan ba raro ko ni ra ododo mo si gbaladura pe gbogbo eni yo to ba lanfani lati de le se kalefa ba therapy gbogbo te ba gbe wa sodo wa gbogbo eni yo di ohun gbagbe e je ka doke lohun mo pada bo
7: kalefa ba therapy o ti tan kale kako olohun lo pe ti wa be tori le wa won ti njawe ode won ti wa gbo lo ti je gbogbo gi ti libe ti wa ba fowo ba
8: nindu
7: ode Kalefa Herbal Therapy. Ile ise segun bile. Olorun ba lowo si gbogbo itoju ti a fe wi ate gbo se fomo araye. Awon aisan lojo pipe o dere bi sasimo lagwara. Be ba joju si won. Idunu atayo lo de ba won ko ati awo bi o tin te logun bile wa. Ile ise Kalefa Herbal Therapy. Pa ko ese ko to ku ta ita ba itu sile. Isu ara to da sele. To ma pa ko ade se ko se wojo lo dije pada. Kalefa Herbal Therapy. Olorun ni fu wa se ki se yan.
9: E ma po ni number 6A.
10: /3.
9: Apuli e dani we.
11: Kalefa Herbal Therapy olomi awako
5: e ka pa pada sile se Kalefa Herbal Therapy opolopo ipe ohun ni atin gba bi eto sin lo mo fe so fun wa ipe orisirisi awon aisan to ma ba awon iyaja ni agu ara won elomi le ma mo idi tabi ona ti awon aisan igba wonu agu ara lo fi ja si pe nile ise wa bi mo se so siwaju ero igba lo de wa lati le se ayewo fun yin awon elomi ma so pe ah aye lo nse mi igba lo nse mi o wa be lo to o amo opolopo aisan be ko lo si ri ai wadi abi ai ni anfani lati ba igbogi bile to se dede to se koko to si lo direct se aisan to nse yin lagu ara lo je ka aisan to ye ko lo laarin ojo meta merin to n di odun merin to n di odun marun mo gbaladura pe gbogbe ti to n gbo mi eyi to ku die ninu agu ara wa pelu ogun olohun yo kuro ninu agu ara wa to ba ko lagu ara yin ko ni pada si agu ara ti wa na opolopo nkan ta nje o nse akoba fun wa opolopo nkan ta mu o nse akoba fun wa koda opolopo nkan ta n fa sinu o nse akoba fun wa opolopo wahala ta n se life fi simi si o nse akoba fun wa elomi te ba bi pe ki lo nse tupo won le salaye ara de ni elomi ko le rin lati opo kan sopo keji elomi ko le dide to ba bere elomi te ba wo lokere loni to ba lo la te ba ri ama pe se wo ti mo ri lana na lori bayi elomi wo ti e le salaye bo se nse wo wa lero pe n to nse yen mi wo le nawo si mo jare ko le ko lagu ara mi so wi pe o ti lo yo si ko lagu ara re pelu ogun olohun ko si ni seri simo lebi re ko ni seri sawa na tori opolopo aisan to n ba elomi ija aimo pato in to fa ohun lo fi ja si pe aisan mi o ko ko lo ninu agu ara ile se Kalefa Herbal Therapy orisirisi awon egbogi bile lati ni e je kin so fun wa a ni ogun fun aisan kan a ni ogun bi merin marun egbogi bile bi merin marun la ni fun aisan kan tori pe ba se toju okunrin be ko la n toju obirin o ba se toju omode be ko la toju agbalagba lo fi ja pe teyan ba de le se wa ta ba se ayo fun yin ohun lo je ka mo wi pe in bayi ohun lo ye ke lo sinu agu ara yin elomi o ma so pe ah mi le lomo jare orisirisi ogun ni mo ti lo be ni baye se ri niyan nje mo pe yoba na lo so pe a debi ta lo ko to di pe a debi ti a lo opolopo bi te ti lo ti o si oni abayo yen ko ki se wi pe ko so ni abayo oni abayo ti yin ohun ni ko si nibe opolopo bi te lo te so pe o so ni abayo yen le lo mi na lo to ti ri wosan mo wa gba ladura mo de bi olorun oba ile ki ola pe gbogbo eni yo ti o ri wosan ohun yo de le se Kalefa Herbal Therapy seri opolopo egbogi bile ni nbe ni gboro amo awon egbogi bile to jade nile ise Kalefa Herbal Therapy o dun ori o dun wo o si se dede pelu orisirisi awon aisan to nbe laye leni opolopo aisan opolopo arun opolopo awon amodi lo ja si pe a ma gbo oruko won leni a ma so pe ko si laye atijo be ni ko si in ta nje nko ba wa in ta mu nko ba wa irin ta rin nko ba wa ise ta nse nko ba wa opolopo awon baba wa laye atijo won ni duro kest o gbe won lule ko to pe won ma lo ogun sinu agu ara won awa wa wa leni to aisan ba gbe wa lule a ni wa oni abayo si ni mo fi so fun wa pe ile ise Kalefa Herbal Therapy in to je wa logun na ni pe bo la se fe gba ye gbadun irorun pelu egbogi ibile lona ti gba lode ti o si tun ni da wahala mi sile ninu agu ara wa mo gbogbo en to ba wa ni pe nija kan tabi meji awon oju olohun ni le jeun ni igba ya ma nta mi ni mo ma toto atoju ori a ma fo mi aya mi a ma ja mi o le rin lopo kan si opo meji ti n le sun lale orisirisi ran ko le mi o mo to nse mo elomi ti attach to se si nkan mi amo te ba dele ise kalefa ba therapy awa ko o Olorun ni gbogbo e patapata ohun yo di ohun igbagbe eni to ba ni bere tabi alaye tabi ekun rere lori gbogbo nta so e le pe wa sori ero bani 080 6090 9516 egbo le kan si 080 6090 9516 asiti kale si number 6A
6: Bat Ladipo Street
5: Abule Egba ileise Khalifa Ba Therapy ti gbe ose ilera kale fun opopolopo awon eyan ti won ti lanfani lati ba awon egbogi bile wa pade nigba ta ti si ileise wa ose ilera yi edinwo ma ba awon ogun wa awon anfani to wa lati ri awon akosef mose loju koroju lati le ba won soro koda elomi ko ni di ogun bi ase man so yo le gba imoran lati odo awon akose mo se wa pelu ogolon gbogbo eni to ba fe wa si bi ose ilera yi nkan te kokon mu dani ohun ni egberun marun ninu egberun marun anfani orisi merin ohun lo wa ninu e fun akoko e ma gba card idanimo ninu egberun marun elekeji e ma gba marathon extra bitters ta salaye bo se nsise yen elekeeta

0: lásìkò ọ̀sẹ̀ lera láti on the 17 oṣù kẹjọ nínú ọdún tá a wà yìí títí di on the 29 oṣù kẹjọ nínú ọdún tá a wà yìí ní ọ̀sẹ̀ lera yẹn yóò ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Khalifa Herbal Therapy tó wà ní number 6A
1: Bath Ladipo Street
0: Abúlé Ẹ̀gbá gbọ́ lẹ́ẹ̀kan sí o number 6A
1: Bath Ladipo Street
0: Abúlé Ẹ̀gbá láti dédé agogo mẹ́sàn títí di agogo mẹ́fà ìrọ̀lẹ́ ẹgbọ́ lẹ́ẹ̀kan sí on the 17th of August títí di on the 29 of August ní ọ̀sẹ̀ ìlera yìí odidi ọ̀sẹ̀ méjì ní ọ̀sẹ̀ ìlera yìí yóò fi gbìnà ẹ̀yà kí ni àrùn tó ń dojúkọ ìwọ ìtọ̀ àtọ́jú tàbí àìrórun sùn déédé tàbí wo tiẹ̀ lè ṣàlàyé bó ṣe ń ṣe wọ nínú àgọ́ ara ara ríro ara kíkan gbìyànjú láti yọjú sí wa níbi ọ̀sẹ̀ ìlera léyìí tí ó wáyé ní on the 17th of August nínú ọdún tá a wà yìí títí di on the 29th of August nínú ọdún tá a wà yìí ẹgbẹ̀rún márùn-ún ni ohun tí a kọ̀kọ́ mú dání nínú ẹgbẹ̀rún márùn-ún yìí a ṣe àyẹ̀wò fún yín a gba consultation card ẹ máa gba marathon flusher capsule nínú ẹgbẹ̀rún márùn-ún yìí ẹ̀tún máa wá gba marathon extra bitter ẹ̀dínwó tí wàá bá gbogbo àwọn oògùn wa ní àsìkò tí ọ̀sẹ̀ ìlera yìí tí ó máa gbìnà ẹ̀yà a ti wà ní number 6A
1: Bath Ladipo Street
0: fún ọ̀sẹ̀ ìlera láti ọjọ́ kẹtàdínlógún on the 17th oṣù kẹjọ August títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n on the 29th oṣù kẹjọ mo gbà ládùúrà pé èyí tó gbóògùn nínú àìsàn àti èyí tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní ṣe ibùgbé ẹ sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08090951616 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 08060909516 àìsàn tó gbóògùn àti èyí tí ò gbóògùn kò ní fara tèmi tí kò ní fi ṣe ibùgbé o a máa retí yín o.
2: Ẹni òdókó bá gbẹ́ nìkan rí ni yóò pè ti bá bọ̀ òun ló tóbi jù. Khalifa Herbal Therapy àgbálẹ̀ iṣẹ́ ìṣègùn ìpínlẹ̀ tó ń ṣèlúmọ̀ kẹ́gùn ìpínlẹ̀ ni. Marathon extra bitters. Lúpọ̀
3: dúró. Bẹ́ẹ̀ kọ́ ni gbogbo èèyàn gbọ́ ṣùgbọ́n.
2: Khalifa Herbal Therapy káàbọ̀. Káfí wí àtẹ̀gùn ṣètọ́jú onírúurú àìsàn. Àbí àrùn tó ń bani ìjà lágbo ara. Ọlọ́run ló ń fún wa ṣe. Tẹ́dà ó máa rọrùn sùn. Káyà ẹni ó máa já pìpìpì. Ká máa mí gúlegúle. Ẹgbẹ́ korí ti ń sán ni wà wà wà. Iṣu apá iṣu ẹsẹ̀ ti ń fa ní so. Khalifa Herbal Therapy ti wà fún wa ní sẹpẹ́.
3: Ẹ máa bọ̀ ní number 6A Bath Ladipo Street. Abúlé Ẹ̀gbá ní ìlú Èkó. Ẹ sì lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08060909516. Ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08060909516.
2: Khalifa Herbal Therapy. Gbogbo kùdìẹ̀kudiẹ ara dóhun àfìsẹ́yìn.

0: ọmọ kalẹ gbogbo olólùfẹ ètò wa ìtòrí àbàwà bua tí ilé iṣẹ bon fm 92.9 ọrọ aráàlú nítọjọpá tí ó yàwó ètò wa tégbètégbè lábẹ ọba adéwọlé olúwa tó wù olúwa ṣẹgun àgbàsá ọlásìdẹ wàhùn philanthropist bùjẹ bùdàrọ káwọn olórí láàfin olórúkọ ní olórí adébíyẹpẹ àjàsà okùnṣẹ ìbí o agbára pápápá lálẹ yìí gẹgẹ bí ìṣe wa wọn ni kò sẹyìn tí òní kò kọ sẹyìn tó kó bàbá òun dìbò lédè lẹdẹ àfihàn lọpọlọpọ bẹẹ dàgbàgbé lọmọwà grand matthew conan alhaja mẹrẹtì ọlá bello nígbà tó wà láyé tá a ti kọjá lọ sílé wọn pẹlú ní àṣàlá òde owner studio tó gbé wá sílẹ tẹlẹ tó wà ní òpópónà bello street ládé pẹlú òṣèlú 0063355507 lọmọwà òun náà wọn kọgbà lálejò nígbà tí wọn wà nílé ayé kó tó dìgbẹ́ jẹ́ pé ọlọ́run ọba tó tẹ̀ gbọ́ pé àṣekágbá òkú mọ̀mọ́ yọ wáyé yọ ní ẹgbẹ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 tó wọ́pọ̀ àwáyé sátidé náà lọ́gbọ́n sí tó sì jẹ́ pé mc wasisalaadọ mọ́tọ́mọ́ kọ́lọ̀ láì gbàgbé akínyàn musa tọba mẹ́kọ́ ní ètò ètò nígbà tí ètò náà wọn kalẹ̀ ẹjọ́ náà ni àgbàgbà bá
1: Ẹ kalẹ̀
2: Adéde aráyé ọmọ ẹjẹ́ o.
1: Àmì.
2: Kí wàá gbé Dékò gbọ́dọ̀ pé ọmọ bíbí ìlú tó tó wọ́n ní ìpínlẹ̀ Ògùn báwo lẹ ṣe kalẹ̀ sí ìpínlẹ̀ Èkó bí
1: báyìí. Ẹni tó mú mi dé Èkó, iṣẹ́ Èkó ni mo ti bẹ̀rẹ̀. Òkè ọ̀yà ni mo dàgbà sí ní Kánò. A tún gbé Zaria pẹ̀lú ìyá mi. Torí ìyá mi náà jẹ́ ẹni tó ń ṣòwò táwọn náà ń lọ rajà. Aláàjì wa náà tí mo fẹ́, ọ̀ náà wà Kánò gbà yẹn. Ní àfikúnra wa ní Kánò ni. Ibẹ̀ náà ni mo bímọ kínní kejì sí bímọ kẹta pàápàá tó tóbi pé a wálé fún kí ogun ojúkú tó lè wá wálé.
2: Ìyẹn dásí pé ẹgbàá Hausa dé ẹ̀dẹ̀ dé àbí?
1: A try o. Àwa náà ti dọ̀mọ Hausa
2: dé. Ẹ bá lè fi Hausa ibi tí wọ́n fún sálẹ̀ ẹ̀ ti tò mú ẹ̀bà ọ̀gbọ́n ní àdánù mẹ́. Ẹ bá lè fi Hausa díẹ̀.
1: So, n ta ni a ti rìn lóyún kìíní mọ́ ní Zona Akẹ́sà Hausa ní Akwana bí wà tán. Àtọ́ wọ́n dẹ̀ náà ìhùkúmọ́ àtọ́n kọ̀mọ́sọ̀ òhù kọ̀mọ́sọ̀ náà ní lóko tí wọ́n wá rí sí ìrìnà ìdáwó gíga ènìdèmí jìnnà.
2: Ẹ̀dà àdúgbọ́fẹ́ lọ́ọ̀bà ń tẹ̀sọ̀ yìí ní yorùbá kí látúmọ̀ rẹ̀ sí.
1: Ṣáyọ̀gbà
2: Hausa ni. Ìnákọ́nà ìnágé jẹ́ ọ̀rọ̀ owner studio ló gbá Hausa yẹn ní
1: àṣàlà ó ní ọmọ
3: ọmọ
1: tó kúrò náà ni lábẹ́kúta.
3: Lábẹ́kúta ní oṣù
2: méjì. Bí òun sẹ́yìn nìkan lè wà lọ́dọ̀ dáàdì àbí ẹtọ́ méjì mẹ́ta.
1: Ṣùgbọ́n nìkan ti ní
3: ọdún yàtọ̀. Sẹ́yìn lè yá jẹ́ bí ìyáálé.
1: Èmi ni ìyáálé.
3: Bó o lẹ́sẹ̀ sí láàrin orí ilé olóró bẹ́ẹ̀ àtìyàwó ti yàálé tí ò fi síjà tí ò fi sáwọ̀ lásìkò tẹ́ wa.
1: Akọ́kọ́ ṣe ìwé ìtìgbọ́ ọmọdé kò sọ́gbọ́n kí gbogbo má wà ọba dẹ̀ ti ṣe nígbà náà a dẹ̀ ti tún bára wa parí ẹ̀. Ní ìsìn ìgbà méjì ta kù gan bó o bá ń lọ ibì kan ajọ́ ń tẹ̀lé ra wa bí ìbejì ni.
3: Àdẹ̀jọ́
1: ń
3: wà
2: kó. Ẹ mọ rántí nǹkan kan tó yẹ pé bá ti rántí ní ìgbésí ayé yóò máa jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ sì mọ rántí nǹkan kan tó yẹ pé bá ti rántí ẹ̀ á máa jẹ́ bẹ́ẹ̀ ọkà pé allah mi ò fẹ́ rí ẹ̀ mọ́. Èyí ni àkọ́kọ́.
1: Àkọ́kọ́ ìdùnnú pọ̀ ìdùnnú pé ìṣúgbọ́ pé ìdùnnú ni tí ọlọ́run ṣe fún mi ni pé mi ò sí ilé ọkọ wọ̀ jẹ́ mi lẹ̀ tí wà ń bẹ̀ náà. Kò sí dáàmú kò sí wàhálà fún mi kò sí fún àwọn ọmọ mi náà ibẹ̀ sí gbogbo ọpá gbogbo ọgùn lẹ́sẹ̀.
2: Ìgbà ìdùnnú náà yóò darí agbálọ́ba èyí tó ń rò mọ́ tẹ́gun ọkàn kọ́.
1: Ọlọ́run ló ń gbogbo àìsàn yóò máa fi ẹ̀pọ̀ ó tún bá máa ń wà àkọ́bí mi báyìí ìyẹn náà ti lọ ti pẹ́. Kò tó tó wá sì ń bà mí lọ́kàn jẹ́ bí ìsìn kọ́lọ́n bá mi dáwọ́ ẹ̀ dúró abu rasaq àyìnlá hamburger. Wọ́n lé sì jẹ́ ibi ọkàn fún èyí tí ìsìnkú ìwọ̀n ọkàn mi. Ṣé ń gbìyànjú kọ́lọ̀ bá ń dáwọ́ dúró ìlú tó má yìí yẹ̀ mọ́.
2: Ìmọ̀ràn wo lẹ́yà ní fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà torí àsìkò tá a wà jọba wa ara wa ni. Òṣèlú táyé ẹjọ́ yàtọ̀ sásìkò tá a wà yìí. Ìmọ̀ràn wo sì ní ẹni fún gbogbo tọmọdé tàgbà lórí ìgbésí ayé tó ń kalukọ́ ọmọ lò.
1: Ó péjì lọ́gbẹ̀ẹ́ náà ni pé sùúrù ni tá a bá ní sùúrù ta ní àlàáfíà ìrètí sì wà fẹ́nifẹ́ni. Ìgbọ́n tó ń dà láàmú lóde ṣe pé mo fẹ́ dà ohun tí ọwọ́ ètò wọn á fẹ́ lọ fi gbọ̀gbọ̀ fà á. Ìlú ń fa ọ̀pọ̀lọpọ̀ ìdààmú
2: ilé ayé kí ti gbọ́ gbogbo ẹ̀ kí ti rí tí ò fi lójú ọlọ́run bá yẹ lórí máa lójú.
4: Lẹ́ẹ̀kan sí orúkọ yìí.
1: Ìlàjà sí ìlú àti.

solo.

òní ọ̀dà òní ọ̀dà ìyá níwẹ̀.

0: tún ti dé o. Bàbá Yísà wí kòkó lójú alọ́rọ̀. Àtàrùgùdù lọ́kẹ́yọ̀ ẹ̀kọ́ gírí. Bàbá ń sọ̀rọ̀ nípa àwòsàn ìbílẹ̀ tí mùsèmúsè rẹ̀ dá múṣẹ́múṣẹ́. Bàbá Yísà olùdarí iléeṣẹ́ Finita National ó ní gbogbo èèyàn ń gbé gbòòsà fún. Agbára gbé egbòogi tí dákùkù lajà bá ìsàn tí wọ́n méré sá. Kí ni tí dọ̀ọ́ láàmú? Ogun ayé ni, ogun ẹnu, àkókò àfọ́fà. Kéèyàn má ti dàgbà tó nǹkan ká ti mọ́ kọ̀rọ̀ kó di wàhálà. Mọ́ bọ̀ apá ọlọ́run ká ìwòsàn ẹ̀dùn wọn tó ti padà dé ní ràbájì gan. Gbogbo ìtọ́jú yòówù tọ́ bá gbà. Ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn tó sì fògo fọlọ́run. Ọtẹ́ kò dó olùkọ̀yọ́ ọwọ́ rò pé ikú lọ́kàn. Túnù ọmọ ológun ni ọ́ mọ́ bọ̀. Ẹ mọ́ sì gbàgbé pé ọsẹ tó péyàn ń tà wìtìwìtì. Ọsẹ tó péyàn ọsẹ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire. Àwọn èèyàn ọjẹ́ fi ṣeré. Ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni. Èétó wípé ńlá láì yí tó gẹ̀. Mọ́ bàbá ikú bàbá Yísà wọ́n wà ní nọmba 41 Ogunrombi street Dimu 08139682421 08139682421 Bàbá Yísà ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ kó tó ń tàn.
1: A tún ti dé nìyẹn àrùn kan ètò yẹn tún ti dé nìyẹn o àrùn kan onírúurú ọ̀nà.
2: Ẹ rí kí sùn ó tó dìyàn ṣẹlẹ̀ èèyàn gúnṣu lọ́dọ̀ kí àgbàdo tó lẹ̀kọ́ á gbé ògì á gbé dédé ẹ̀rọ wọn lọ lẹ́yìn tí wọ́n bá lọ tán ẹni wọn ó gbé wálé tí wọn ṣẹ̀ṣẹ̀ wá sọ dẹ̀kọ nígbà tí wọn bá sí èyí ti jẹ́ pé wàhálà kékeré kọ́ lèèyàn ṣe àmọ́ bàbá wa ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbogbo gbìyànjú téèyàn gbà láyé tọ́ ọ bá gbà á kò sí ní tó kù o torí pé tí ò bá wí ni pé bọ́rọ̀ bá kòkì tọ́ bá kọlẹ̀ ó níbìkan à gbé sí bẹ́ẹ̀yàn bá ta tí òjò tó lù tí ọ̀yọ́ gbígba kámú kọ́ nìkan èyàn gba kámú ọ̀ràn torí pé lẹ́yìn onígbìyànjú ni kádàrá tó kò àti kádàrá àti sábàbí a méjèèjì ń bẹ̀ ìgbìyànjú wa lọ sọ̀gá bẹ́ẹ̀yàn bá gbìyànjú kádàrá ò lè kò bẹ́ẹ̀yàn bá ṣègbìyànjú gbogbo bẹ́ẹ̀yàn bá pé ẹ wò mí kí wọ́n pé èèyàn yan dáadáa láyé kọ́ wá jí kọ́ ọmọ sùn kọ́ ọmọ jẹun kọ́ ọmọ ṣiṣẹ́ kankan àfàìmọ̀ kí kádàrá àwọn ọmọ yẹ̀ ṣùgbọ́n tó o bá wá gbìyànjú tó pé ayé rí ọpọ́ ń ṣiṣẹ́ ṣùgbọ́n sẹ́ẹ̀ rí ọ̀yọ́ ọ̀nà àgbéyégbà wà èèyàn wà lọ bèrè ṣé èèwọ̀ kan ni mò ń jẹ ni tí ń bẹ́ ìdílé wa àbí nǹkan kan mò ń ṣe tí ò yẹ kí n ṣe tí ò jẹ́ kí ọ̀nà mi ọ́ là wà kété tí wọ́n bá ti sọ fún ọ tó o mọ rú orí tó o mú wáyé tó o mọ rú tó yọ jẹ tó o mọ rú tí ò yọ jẹ ìwọ náà bójú ọ̀nà gbogbo wọn tí wọ́n ti yọ ọ́ lẹ̀ ìwọ náà bá tún máa bá wọn lọ́ọ̀bà tún máa yà wọ́n lẹ̀ ilé ayé ò ṣeé wòra èèyàn ràn àìsàn níyẹn lòmíì ti ń ra mọ́lẹ̀ bójóbójó ó ti gbìyànjú títí ẹ wò ó gbogbo àìsàn tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tí ń ṣe àwọn ọmọ nàìjíríà ewé àtegbò kà àfi téèyàn bá tí ìdọ́dọ̀ ẹni tọ́ mọ̀ ń pa ẹ̀ ìdílé tí mi ń sọ̀rọ̀ fún ọ nípa bàbá Yísà ọmọ kúta tó fi orí sọlẹ̀ sí kúta tọ́wọ́ àdàgbà tán tọ́ dara ìlú Èkó tí gbogbo ayé wa ń pariwo rẹ̀ lọ́tún lọ́sì bí ẹ ti ń kígbe rẹ̀ nílùú Èkó ni ẹ ń pariwo nílùú Òyìnbó kò só méjì tí ẹ ń pariwo ẹ̀ sí ju sẹ́ ìwòsàn tọ́lọ̀ ń gbéran lọ tọ́lọ̀ ń sì pé kọ́ máa ṣe kọ́ máa jẹ lọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ẹ ń wá dúpẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ní wá bẹ̀ tí ẹ ń ra ẹ̀bùn fún bàbá a kàn tiẹ̀ màámọ̀ ń sanwó rédíò èwo ló tún wá kù mọ wòrà rẹ ràn mọ dákẹ́ mọ́lé báyìsàn ní bá ń ra ọmọlẹ̀ bójóbójó ẹlòmíì yọmọ rìn lójú títì ní ọmọ ta gẹ́gẹ́gẹ́gẹ́ ẹlòmíì ò ní tìrìn òpó náà kan sí kejì yọmọ mí hẹlẹhẹlẹ ẹlòmíì àti mọ́kọ̀roko yóò diṣẹ́ ọmọ ọdún mélòó náà wàá ni ọ́ tọ́jẹ́ pé àwọn bàbá wa máa di 90 nígbà bá di 80 wọn ò tó fẹ́yàwó tuntun wọn ò sì tún bímọ níbo ni ìwọ wá tí ì dé tíyàwó rẹ wá ń gbóúnjẹ rẹ lọ fọlọ́ngbò jẹ ó ṣe gbìyànjú ọyọ jù sí bàbá Yísà awíkoǹkò lójú ọlọ́rọ̀ gbogbo ń tọ́ bá gbà ń tọ́rọ̀ rẹ bá jẹ mọ́ tí wọ́n ètò olódùmarè lójú tọ́rọ̀ tiẹ̀ náà ó fi gbọ́ yanjú sí wọn ìyàwó àbúrò ìyàwó ẹ̀dí mẹ́ta ẹni ẹ̀ máa fi sùúrù wá tẹ̀gbọ́n sọ́yẹ kí wọ́n sọ̀rọ̀ sùúrù nu mọ́ nǹkan mí ń bẹ tí sùúrù ọ̀ràn àbí ń dáhùn sóye yín nǹkan mí ń bẹ tẹ́ pé sùúrù ọ̀ràn eyan mu lele ni o fi yanju nto ba si gba suru e ja fi suru se bo se wa nu oro olodun gan so oni ibukun oni fe ni ofo bo lo yan igbe ni fe ni ogba abi ndan so ye yin beyan ba ya ba fo bo lo yan teyan ba gba teyan po nlo suru nbe ko ye ko ri be mo wura gbogbo asamo yi mo wura re ran ni elomi eme wa ni omo to ye kile o to mo emeje emejo e ti ri elomi ti e sere sere ni ngba ta ba wa ri gba melo odo abi omo ro eyan be elomi bi ti nto ti e le ro omo pe bo ni o si mo ru ti omo gbe o se mo dake boya nti boya nkan keke kan na won ara fun o tadua re o si gba olo ti kirikiri o na ba yo eh beyan ba ti kan bi ti file re wa eyan mo kiri na ni beyan ba lo bi kan ti o ti de be egbegberun lete eyan ba kan eyan ni tori edu o o di gba ti eyan ba de bi ti nlo ibi file eyan ba wa ibe la dua re ti gba baba yesa awi konko loju oloro oludari ile ise fin international number yi ni ke mo fi pe won be na ba ni nkan kankan to ru yin loju te fe bere 08048276032 081 8171 3350 pelu 08139 68 2421 akase lasiko ta wa yi edinwo promo wa gbogbo toju yowu to ba gba to si fi ma pe alhamdulillah tabi ko ma hallelujah egberun 15000 naira losan to si ma fogo folohun ati egbo gba ti gbogbo egbe nu oke sugba lowo lowo bayi won se promo lowo 50000 naira pere olohun ni je odo pa ma tori 50000 ma tori eku beyan ba ya teyan si jeyan teyan e san pada yoga eh won na gbianju ogoro awon eyan ni ati ntu ketiketi ti en lo sibe bi won na ba wa debe musuru eh agbojo egbo ke gbajo kan ti to ba je po ba yan nle ibi oba da kaluku na ni ma sare be ibi teyin o ti sorire kaluku ni ma sare be ni suuru ki won fi do olohun won si toju re debi wi pe igba to ba to so pe ogbadun adua re gba ni 50000 re to jo tan ki lo wa tun wo e ja kan si won loke lohun
3: e le nbe awon eyan wa baba isa lo ni aso fun yin pe a ni faisan lo gba enikeni to ba fe ri wa aye wa fun lati ago mejo aro titi dale ni gbogbo ojo be ba nbo e wa na lati de dimu ke wa gbe okada tabi keke maruwa ke eni en lo odo baba isa number 41 ogurombi road lati aro titi dale ni a ma nwa nbe tabi ke pe wa sori awon number won yi 08054276137 08054276137
4: Hara yes, I'm here with

Ọlọ́run láìfà gbogbo ẹni sọ́fọ̀ àbọ̀rọ̀ tó ogun ayé òní borí wá fún ẹ̀bẹ̀ àdúrà láìpò tẹsẹ̀ tàbí ẹ̀yà kàn sí wọn ní 41 Ogoro Mi Road Idimu Lagos láti gbé ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé àfáà sọ́rí 080-542-76137 àti 081-396-824-21 Kúnfàyà kún tọ́lọ́ ni, bàbá Yísa ni lọ́lọ́ ń sẹ́ńlá kó ń gbogbo, ẹ̀yin náà yọ̀ ń bọ́ ẹ̀!

0: ẹ̀dùnwọ́n tó ti padà dé ní ràbájì gan gbogbo ìtọ́jú yòówù tọ́ bá gbà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré ₦50,000 lọ́sàn tó sì fògo fọlọ́run ọ̀tẹ́ kò dó olùkọ̀yọ ọwọ́ rò pé ikú lọ́kàn túnù ọmọ ológo ni ọ́ máa bọ̀ ẹ mọ́ sì gbàgbé pé ọ̀sẹ̀ tó pè yàn ń tà wìtìwìtì ọ̀sẹ̀ tó pè yàn ọ̀sẹ̀ táwọn èèyàn ń wẹ̀ tí wọ́n fi ń soríire àwọn èèyàn ọjà ti ṣeré ẹgbẹ̀rún méjì àbọ̀ péré ni èétó wí pé nà láìyí tó gẹ̀ mọ́ bàbá ikú bàbá yísá wọ́n wà ní nàbà 41 Ogunrombi street dimu 08139682421 08139682421 bàbá yísá ló ní àǹfààní ẹ̀dínwó yìí ìwọ náà jẹ́ bẹ̀ kó tó tán.
1: ẹ̀tọ́ yẹn tó ti dé nìyẹn àròkan ní fẹ́ fún àsun dá.
2: àròkàn tí fẹ́ kó àsun ìdákẹ́ òun náà lẹ̀ ń gbọ́ ajá abàlì kíìsì ayépọ̀lá ibrahim olóòtú mi bóun ni ìyá ayé yìí ò ní ta ìsítílà ní àfiṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ níkàn gbégbé ayé arírì ìgbé ayé ọ̀bọ̀rọ̀ gidi yorùbá bọ̀ wọ́n ní gbẹ ló ṣe jẹ́ gbẹ ló ṣe gbẹ ń kùmọ̀ jẹ́ gbẹ ń kùmọ̀ ìgbé ọ̀bọ̀rọ̀ gidi ìgbé arírì ni èèyàn kan gbọ́dọ̀ mọ wúra rẹ̀ ràn ẹ wò mí bóbi bá ní láárí káwọn ọmọ rẹ ọba tí gòkè àgbà kò tí ì fọkàn balẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ọmọ kọmọ náà yàn kọ yanjú torí pé gbogbo wa là ń gbàdúrà pé kọmọ wọ́ ga kó jù wá lọ ẹlòmí ò bímọ kalẹ̀ yọ dàbí nǹkan ò ní gbé kan bí ọmọ rẹ sì èyí tó jóbe kọ̀rọ́kọfẹ́ èyí tọ́jọ́pin kò rí ṣe lẹ́nu iṣẹ́ ó yẹ kọ́ ọmọ wípé ayé ń bẹ̀ àsorin aláàjì dáúdì ipò àkàgbó gbogbo àmọ́ ọmọ rántí ẹ kò lè mọ̀ páyé ń bẹ̀ o kò lè mọ̀ páyé ń bẹ̀ ẹni tí ọ̀rá mi wò rí o kò lè ètò ń ríran àmì wò ni ọmọ ń pógójì ọdún kò tí ì kèé ṣe pé bóyá ń lọ skúl lọ́wọ́ kò tí ì fẹ́yàwó ìwọ ló tó ń bọ̀ ètò yọ lọ ilé ọkọ kọ̀rẹ́ ni pé báwọn mẹ́ta bá ń lọ tó bá pé ṣíṣí o tó bá wẹ̀yìn wá lẹ́yìn kọ́ ẹlòmíì ni ẹlòmíì bá dòde ń gbọ́n bá ń pè nǹkan ń bọ̀ bá kù dẹ̀dẹ̀ kọ̀ọ̀kan lọ̀rọ̀ ó dìjà wọn ò ní há nǹkan mọ́ má fojú lásán wò ó bàbá yìí sá ń bẹ́ ń bẹ̀ bí àbà ìwọ náà kàn sí wọn gbogbo ohun tí ọ jẹ́ òkè ìṣòro rẹ kọ́ lọ́wọ́n bọ sọ di pẹ̀tẹ́lẹ̀ bàbá yìí sá kọ́ ní ọ̀sọ́ di pẹ̀tẹ́lẹ̀ o jẹ́ òye wa o ọlọ́ni o àlá tí wọ́n ń ké sí tí wọ́n ń fara gbolẹ̀ fún gbogbo ìgbà òun náà ní mọ́ bá wọn ṣe é òní bá wọn ṣẹ́gun bọ́ bá ti lè gbọ́ràn ṣe báyìí ló báyìí jẹ́ báyìí mọ́ rìn báyìí mọ́ jẹ yìí mọ́ jẹ tọ̀hún lọ́ba tán làdúrà rẹ bá gbà gbìyànjú ọyọjú sí bàbá ìsá o yálà ìsàn ní dọ̀ọ́là mú àbọ̀ fẹ́ kọjú ọwájú rẹ ọ̀dà ọlọ́run ti ń bá wọn ṣe kò ní kọ̀ fún ọ̀ngbà kankan o. ibi tí bàbá ìsá wà bẹ́ẹ̀ bá ti gbìyànjú tẹ́ ẹ dé ìdímù ẹ sọ pé ẹ lọ sí number 41 Ogunrombi street kẹ wàá béèrè bàbá ìsá tàbí kẹ sọ fọlọ́kadà tàbí onímọ̀rúwá pé ọ̀dọ̀ bàbá ìsá lẹ̀ ń lọ wọ́n gbé ń débẹ̀ gbẹrẹgbẹrẹ bí ògo ti ń jẹ́ tọlọ́hun ẹ ní ṣàṣetí o ànádànù tẹ́ ẹ náà ó tó gẹ́ kí mo pè ó tó gẹ́ ẹ gbìyànjú ẹ yọjú sí bàbá ìsá bí ògo ti ń jẹ́ tọlọ́hun àdúrà yín ọgbà ẹ wá gbọ́ o kiní kan tí ò yí ọ̀pọ̀ àwọn èèyàn ni wípé n tó ṣiṣẹ́ fún táyé ó ṣeé ṣe kọ́ mọ́ ṣiṣẹ́ fún kẹ́hìndé o ẹ tún gbọ́ o ìdírè tẹ jẹ́ pé nǹkan míì wọn a máa ṣe gbòógì bíi mẹ́fà kalẹ̀ lórí àìsàn ẹyọ kan torí pé n ti táyé lò tọ́ba láàmú o lè mọ́ bá kẹ́hìndé láàmú ẹlòmíì ó hàn pé kẹ́nìkan rárá o orí kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n wọn nígbàgbọ́ pé bí mọ̀ ń lọ yìí ibẹ̀ láyé mi ó ti da ibi mọ̀ ń lọ yìí ibẹ̀ lógún mi ó ti ṣẹ́ tá ọba ti níyàn tó ọlàníyàn dáadáa síra rẹ bọ́ ọba dọ̀hún ogun rẹ ọ̀sẹ̀ o bí ògo ti ń jẹ tọ́lọ́hún ẹ jẹ́ kí n pe nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí torí pé wọ́n ń ṣẹ́wọ́ sí mi pé ọjọ́ ti ń lọ nọ́mbà tẹ́ lè fi pe bàbá ìsá 08054276137 008054276137 àti 08148256032 08181 3350 pelu 081 39 68 24 21 oni number te le fi pe baba isa boni ayo mo seriwale adugo adugo pe oku gbogbo eyin eyan te lanfani lati arabale lati gbo isiti yi lati le ise baba isa lori eto arukan mo kiyan o oju oni ti wa ah aja abalikis ayepola ibrahim olotu mi mo ki o aye re oni ta sunday ayo adeja lo ayo boni ayo omo ayo ade ay aye re oni ta malik ni ah eh oda malik aye ti enu oni ta o lase lowo olohun kasi mo fi asiko e ki ore mi oluku loye mo ki o omo won leleru ko ati popo omo eleru ko patapata ku asende ti dickness oluware mi aya olaniyi abeni ni fakorede e to je pe olohun ki olohun odumare ko te sa fefe re gbogbo odile won lapapo patapata aki won o koda aki baale eleru ko olawa tosin oladi meji segelu baale ti ilu eleru ko pe e ku asende o odun ojina sira won ya meta gbogbo yin la ki o a gbodo gbagbe gbogbo awon omo loku patapata aki won oju oni ti yin lase lowo olodumare olohun oni se ni tele tele o olohun oni se ni tele tele iya abiola o se be ko si laye mo o to abiola o ku dele iya re o eje mi omo seri wale fun toni femi ogun yemi re yen ti gbogbo aye npe ni ologuru omo baba ti me leleru e le fe ka wa kiyin ni bi inawo yin oriki orile to gbamuse e nse yawo ni e nsoku agba abi e nsile e pe wa o abi fini joye 0033 70 37 28 oni number temi titi ojo mejo o dabo
3: o tu ti do baba yesa wi konko lojo aloro atarugudu lokaju eko giri baba nsoro nipa awosan bile ti musemuse re da musemuse baba yesa oludari ile ise fin international oni gbogbo eyan gbe gbosa fun agbara gbe gbogi ti dakukulaja aba isa ti won mere sa kini ti dola mu ogun aye ni ogun enu akoko afofa keyan ma ti dagba to nkan ka ti mo koroko di wahala mo bo apo olohun ka iwose edun won to ti pada de ni rabaji gan gbogbo itoju yowu to baba egbe me dogo pere 50,000 Lansan, tosi fogo falon, ata kodo, oluko yo, awa rope ikulokan, tunu, ama logo nyo, mabo, emasi bagbe kwe ase tope yan, anta witi witi, ase tope yan, ase tanwe yan, weti wafin sori re, awa yo jadu se re, ekbe rume di abokpere ni, eko wikme na la yito ke, ma baba iku, baba yisa, wawa nina ba 41, oguro mbi street, dimu, 081-39-68-2421, 081-39-68-2421, 2-1 baba yesa loni anfani edewo yi iwa na jebe ko to tan

0: gbogbo ẹgbà tí lè tókò ètò yìí ètò wa ni àwọn ọmọ olú mọ so gbogbo ẹnikẹ máa gbé tó yìí gbogbo bí tẹ wà kí àyìn ilé kó lè máa yan ẹyìn náà kẹ lè máa dákọ wálé.
1: ẹ kú dédé àsìkò ní dèdè bíi tí ẹ ti ń gbọ iléeṣẹ abọ́ndẹ fm 92.9 ìkalẹ̀ sílu ìkẹjà orí ètò wa ètò yìí àwọn ọmọ olúmọ náà ni a wà káàgbé ń dábẹ́ ẹ̀dùn káàárọ̀ bíi òwe èmi wa o abiodun fọlọ́nṣọ́ ọmọ ṣọ̀run ṣómọ́ ẹni pòró ṣódẹ̀kẹ́ ó láyẹ̀ ni alọ̀fà ó láyẹ̀ ni alójẹ ayé bá ṣọ̀run ṣómọ́ ìlàfẹ́ tí àràn wọ́n lẹ̀ gẹ́rẹ́gẹ́ lẹ́gbàálé ẹjà jẹ́ orúkọ ìdòǹlẹ̀dẹ àwọn ọmọ wa

ẹ̀kọ́ wa o tí wọ́n pè ní personality cult àwọn mi pè ní hero worship ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ìbáfẹ́ ènìyàn kan púpọ̀ púpọ̀ jù ó ń ṣẹlẹ̀ lágbo òṣèlú bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lágbo eré ìdárayá àti nínú ẹ̀sìn fún àpẹẹrẹ ẹ̀wọ̀ olóyè Ọbáfẹ́mi Awolowo àwọn ẹlòmíràn ìfẹ́ràn rẹ̀ wọn kò fẹ́ rí láìfi rẹ̀ kankan gbogbo ohun jẹ́ àṣeyọrí àwọn ìtẹ̀lé níjọba bíi àṣeyọrí olóyè Samuel Ládòkè Akíntọ́lá Awolowo rè wọ́n pé ó ṣe ó ti ẹ̀fẹ̀ mọ láìfi Awolowo torí ìfẹ́ wọn ní sí ẹwo Diego Maradona agbábọ̀lù orílẹ̀-èdè Argentina náà àwọn mìíràn wípé Ọlọ́run re Maradona wọ́n dẹ̀ ń lọ lé ìjọsìn wọ́n dẹ̀ ń sìn ẹwo ìjọ Redeem ìjẹ́ bàbá wa pa Kídayọmi rè dá sílẹ̀ bí kì bá ṣe pé ẹ̀mí gígùn ti ń sọyà tọ́lọ́run fún ìyàwó rẹ̀ ọ̀pọ̀ ìgbà ti pé èṣe pa Akídayọmi rè dá Redeem sílẹ̀ lóòótọ́ bàbá wa Enoch Adéjàre Adébóye ṣe gúdúgúdú méje ó yáya mẹ́fà kí ìjọ Redeem lè gbòòrò ó mú àyípadà wọnú ìjọ Redeem mélòó la fẹ́ kànú ẹ̀yìn Adégbèlé ká má lùlù kí gbogbo ẹ̀ má gbá yágiyági bàbá Adébóye ó rè mú wọ ká má múra nígbàlódé àwọn ẹ̀yà mọ̀ sí Model Parish bàbá Adébóye rè mú wọ Oligo Service ogun lọ́gàn lọ lóṣooṣù bàbá Adébóye rè mú wọ àti oríṣiríṣi ara mìíràn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òtítọ́ náà rè pé pa Kídayọmi rè dá Redeem sílẹ̀ àwọn mi àti ẹ̀pẹ́ Ọlọ́run Adébóye wọn kò rántí bàbá Kídayọmi mọ́ ṣùgbọ́n a mọ̀ pé bàbá rè dá sílẹ̀ ká bọ́ sí eré Fuji òtítọ́ náà rè pé oríṣiríṣi ara ló ti wọ Fuji wọ́n mú piano wọ̀ wọ́n mú saxophone wọ̀ wọ́n mú oríṣiríṣi wọ̀ ṣùgbọ́n o bàbá wa Sikiru Ayinde Ọlámbíwọnú Adéyínká Ọlọ́ládé Balógun ó ṣiṣẹ́ takuntakun síbẹ̀síbẹ̀ Sanusi Ayinde Aka ọmọ Moreni Keji ọmọ olówó Odù ọmọ Ajífẹ̀pẹ́ ṣeré lábẹ́ olúmọ orè ní Fuji o orúkọ súná rẹ̀ orè fún ìgbékalẹ̀ Fuji káàmọ̀ sí pátánì rẹ̀ níbẹ̀rẹ̀ pẹpẹ ìjẹ́ sákàrà mọ àpàlà má gidigbó má rómọ bẹ̀m̀bẹ̀ má láìfù ẹfẹ̀ wá ilẹ̀ ẹfẹ̀ tù òun rè ní ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀rí pé gbogbo àwọn Fuji yìí Alhaji Barrister ṣe pátá ẹ̀ máa gbọ́ signature Sanusi Ayinde Aka nú rẹ̀ òun kọ́ bí Aka ṣe gbé kalẹ̀ gan-an ẹwà ṣe Sikiru nìkan lè bá Aka kọ́ àwọn ìbá Aka kọ́ Fuji wọ́n pọ̀ díẹ̀ lára wọn orin wọn mo ṣe máa jẹ́ kẹ́ ẹ gbọ́ orin Aka ìjẹ́bá Aka ṣe kọ́ gẹ́lẹ́ àti pátá yìí ó fi kọ́ ká kìyàn ká sọ̀tọ̀ ká ṣẹ̀fẹ̀ Sikiru náà ó lò àwọn orin Aka wa kọ kó jẹ́ ó bọ́ sí sàkà ní Sikiru kó tún tún kọ sínú àwo rẹ̀ lójú ayé Aka àti lẹ́yìn Aka ó pọ̀ ẹ̀jẹ̀ ká mú díẹ̀ nú ẹ̀ kẹ́ bá ń gbọ́ òmùgọ́dọ̀ gbọ́n tọlọ́run ni ọgbọ́dọ̀ òmùgọ́ tọlọ́run ni ọba má fi kàn sí wa lọ́nà orin Aka wa Sikiru kan tún kọ wa ìtọ́láṣọ ìbora nínú àmúdáwáṣú kura mo dúpẹ́ o Ayinde Adé àmúdáwáṣú kura mo dúpẹ́ o ìtọ́ agilité àti ọba nínú mama jẹ́ ìṣòfò alẹ́ o mama jẹ́ ìṣòfò mama jẹ́ ìṣòfò alẹ́ o mama jẹ́ àkàrí kọ́ kí Barrister tó tún kọ́ kẹ́ bá ń gbọ́ odòwò àgbààgbà lónìí o odòwò àgbà ẹ̀bá mi tún gbé odòwò àgbà gbà lónìí o odòwò àgbà bákùkọ́ bákọ́ láyé ẹgbẹ́ àgbà lọ́run odòwò àgbà gbà lónìí o orin Aka wa paríparí rẹ̀ kẹ́ bá ń gbọ́ àgbàjá lásán àgbàjá kílẹ̀ ẹ̀sìn mi ra skálítì àgbàjá kílẹ̀ orin Aka wa ta ni ẹ ṣàkà lè sí i wà kí ni ìrírí ẹ̀ kó mú dá Fuji sílẹ̀ ọdún ìsí kéde kó fi gba Barrister láyè tó bẹ́ẹ̀ gẹ̀ kí Barrister fi ń kọ gbogbo orin rẹ̀ kó ń lo pátánì rẹ̀ kó tún ló orúkọ Fuji kí kò bá wí ìjàrọ̀ gbọdọ̀ láti ọdún 1970 láti ọwọ́ àwọn iye ọ̀rọ̀ ṣojú rẹ̀ títí Barrister fi tẹ́rígbàjọ orin wọn fi jìjà yìí àwọn àgbàgbà eléré ńláńlá ìbá ìṣẹ̀lẹ̀ yìí lọ látàrí pé wọ́n fẹ́ yanjú rẹ̀ ẹ̀ gbọ́ àwọn alátìlẹyìn àwọn yìí wà ní behind the scene kó jẹ́ pé àwọn wà ní kalẹ̀ wọ́n ń dọ́gbọ́n kan lọ́tùn lọ́sì ẹ̀ gbọ́ wọn àwọn ìmọ̀ òtítọ́ ọ̀rọ̀ tí wọ́n dákẹ́ kíṣe kíde tí wọ́n fi dákẹ́ ẹ̀ máa gbọ́ ẹ̀ máa fetí ara yín gbọ́ orin àwọn méjèèjì lọ́tùn lọ́sì síra wọn ẹ̀ gbọ́ ẹ̀yàn yẹn bá fẹ́ èmi kò ní kú o ẹ̀yin kò ní rùn ètò wa ètò yín àwọn ọmọ olúmọ ó ń tẹ̀ síwájú.

náà re mo fi kidede àwọn òkú ìwà Ọlọ́run mo kí ya mi mami dada abefe adufe Ọlọ́run sọ k'Ọlọ́run ba mu saraba omo balogun loke eri omo ire ni to ba lufo dide nre mo ki e ma gbagbe mi o dowo yin o

lásùn láì dáwọ́ dúró láti ṣe ìgbédìde ìgbàgbọ́ òtítọ́ ni àní ìdánilójú nínú nítorí náà ẹ rọ́lu ìkọsẹ̀ àti ìdènà tí wọ́n gbọ́dọ̀ mú yín tì síwá tì sẹ́yìn kí ẹ sì ṣiyèméjì tàbí tí wọ́n kàn án nípa fún yín láti wo gbogbo ìkọ́lé náà palẹ̀ pátápátá bóyá kí ẹ kọ ohun gbogbo sílẹ̀ nígbà náà látàrí àìnírètí tàbí ìbínú òfò náà dájẹ́ títí yín nìkan ṣoṣo nígbà náà nítorí pé kò mú ìlọsíwájú kankan wá fún yín bí kò ṣe ìdúró lójú kan tàbí ìrìn padà sẹ́yìn ọ̀nà tí ẹ gbọ́dọ̀ tọ̀ lọ́jọ́ kan yóò ti wù kí ó rí yóò ti pàṣẹ èyí jìn sí ni nígbà tí ẹ bá ti lóye ìṣẹ̀dá gẹ́gẹ́ bí odidi kan ṣoṣo nígbẹ̀yìn gẹ́gẹ́ bí ó ti jẹ́ tí ẹ kò sì ṣe ìyapa kankan láàrin ayé yìí àti òdìkejì ayé nígbà náà ni ẹ ṣe àwárí ojú ọ̀nà tààràtà náà àfojúsùn tòótọ́ náà súnmọ́ etílé sí ìgòkè náà sì mú inú yín dùn ó fún yín ní ìtẹ́lọ́rùn nígbà náà yóò tún rọrùn púpọ̀ fún yín láti lè mọ ìṣesílẹ̀ ní àbọ̀ abá náà lára kí ẹ sì lóye rẹ̀ èyí tí ó ń lù kìkìkì nílé lọ́wọ́ọ́rọ́ wọnú odidi tí ó sì rí bákan náà kọjá lọ nítorí pé gbogbo ìṣe ni a ti darí ni a sì ti mú dúró láti ọwọ́ agbára kan ṣoṣo náà nígbà náà ìmọ́lẹ̀ òtítọ́ yóò wọlé tọ̀yìn wá ẹ̀yin yóò mọ̀ láìpẹ́ wípé ìdí tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣẹlẹ́yà kò ju ìfẹ́ràn ìdẹra àti ìmẹ́lẹ́ lọ kìkì tìtorí wípé yóò gbani níyànjú láti bi ohun gbogbo tí a ti kọ́ ẹ̀kọ́ rẹ̀ ṣubú àti ohun gbogbo tí a ti rò lérò títí di ìsinsìnyí kí a sì gbé ohun tuntun kan dìde àwọn ẹlòmíràn rí wípé ó ṣèdíwọ́ fún ọ̀nà tí wọ́n ń gbà lo ìgbésí ayé wọn tí ó ti mọ́ wọn lára yóò sì ní wọn lára nítorí náà ẹ fi irú wọn sílẹ̀ ẹ má ṣe jiyàn ṣùgbọ́n pẹ̀lú ìrànlọ́wọ́ ni kí ẹ fi ìmọ̀ yín fún àwọn wọn nì tí kò nítẹ́lọ́rùn nínú ìgbádùn aláìtọ́jọ́ àwọn tí wọ́n ń wá ohun tí ó pọ̀ sí nígbèsí ayé wọn ju kí wọ́n kàn kún inú wọn bí ẹranko lọ ẹ fún àwọn wọ̀nyí ní òye tí a fi fún yín ẹ má ṣe rí tálẹ́ǹtì yín mọ́lẹ̀ nígbà náà nítorí nínú fífúnni ni ìmọ̀ yín yóò tún kún sí ní ìṣesílẹ̀ ní àbọ̀ abá yóò sì lágbára sí nínú àgbáyé òfin ayérayé kan ṣiṣẹ́ wípé nínú fífúnni nìkan ni a lè rí gbà níbi tí ọ̀rọ̀ náà bá kan iyì alálòpẹ́ ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ púpọ̀ tó bẹ́ẹ̀ tí ó lu àlòjá wọnú ìṣẹ̀dá gbogbo gẹ́gẹ́ bí ohun ìní mímọ́ ẹlẹ́dàá rẹ̀ fífúnni láì fi ti ìmọ̀ ti ara ẹni nìkan ṣe rírannilọ́wọ́ níbi tí a nílò ìrànlọ́wọ́ kí a sì lóye ìyà tí ó ń jẹ ọmọ làkejì àti àwọn àbùkù wọn pẹ̀lú túmọ̀ sí kí a rí gbà nítorí pé òun ní ọ̀nà tòótọ́ tí ó rọrùn tí ó lọ sọ́dọ̀ ọ̀gá ògo kí a sì pinnu èyí tọkàntọkàn yóò mú ìrànlọ́wọ́ àti okun wá fún yín lọ́gán nípa ìwù tòótọ́ kan ṣoṣo àtọkànwá láti ṣe rere yóò sì dàbí ìgbà tí a mú ìdá oníná láti òdìkejì tí ó sì jẹ́ àìrísí yín títí di ìsinsìnyí kí a sì fi la ògiri náà sí méjì èyí tí èrò yín ti gbédìde fúnra rẹ̀ látẹ̀yìnwá gẹ́gẹ́ bí ìdènà nítorí ọ̀kan ṣoṣo ṣáà ni ẹ jẹ́ pẹ̀lú òdìkejì ayé tí ẹ bẹ̀rù tí ẹ sẹ́ tàbí tí ẹ ní òǹgbẹ ọkàn fún ẹ sì wà nísopọ̀ tímọ́tímọ́ pẹ̀lú rẹ̀ láìṣe yàsọ́tọ̀ ẹ dán wò nítorí èrò yín jẹ́ ìránṣẹ́ tí ẹ rán jáde lọ tí ó sì padà bọ̀ wá pẹ̀lú àkúnwọ́sílẹ̀ èrò wíwúwo tí ó jọ èyí tí ẹ ti rò ìbáàjẹ́ rere tàbí búburú ó ń ṣẹlẹ̀ ẹ má ṣe gbàgbé wípé èrò yín jẹ́ àwọn ohun kan tí wọ́n gbé àwọn

lọ́pọ̀ ìgbà tí wọ́n sì ń di ìrísí tí wọ́n rẹ́yìn ìgbésí ayé àgọ́ ara yín nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò yé yín báyìí òdodo ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ wípé nítorí ìṣe

lọ́pọ̀ ìgbà tí wọ́n sì ń di ìrísí tí wọ́n rẹ́yìn ìgbésí ayé àgọ́ ara yín nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan yóò yé yín báyìí òdodo ọ̀rọ̀ ń bẹ níbẹ̀ wípé nítorí ìṣe